0: Orúkọ mi ni Ìdòwú Felicia. Mo gbé orúkọ Ọlọ́run ọba ga nínú ayé bàbá wa Ṣebí ọba. Mo mọ bàbá tú ọ̀rẹ́ mi kan. Ìgbà tí bàbá fẹ́ lọ sí orílẹ̀-èdè Canada, ọmọ mi kan tó wà ń bẹ̀. Wọ́n ti ń wa ọmọ ìgbà tí ìyàwó ẹ̀ kọ́kọ́ lóyún, oyún yẹn bàjẹ́. Àti ìgbà yẹn, wọn ò ní oyún mi mọ́. Mo wá pè é, mo ní bàbá ń bọ̀ wá sí Canada, make sure pé o rí bàbá o. Ó bẹ̀rẹ̀ sí ní complain, ọ̀nà yẹn jì yí àwọn ọmọ lọ bí iṣẹ́. Mo ní wá tí o bá fi rí bàbá, tó bá lọ láti lọ rí bàbá yẹn, èmi àti ẹ a máa jà. Mo ní láti pe ìyàwó, pé ìyàwó ṣé o mọ̀ pé obìnrin ni wọ́? Make sure wí pé o mú ọkọ ẹ. Ẹ fi ọjọ́ yẹn sílẹ̀ pé owó iṣẹ́ ọjọ́ yẹn màá san fún yín. Iṣẹ́ tẹ máa miss níjọ́ yẹn, màá san owó yẹn fún yín. Ẹ make sure pé ẹ lọ rí bàbá. Wọ́n dẹ̀ gbọ́ sí mi lẹ́nu. Mo ti pe bàbá, bàbá ní kò sí problem. Mo ti bá wọn sọ̀rọ̀. Ó dẹ̀ dùn mọ́ mi nínú pé bí wọ́n ṣe dọ́hùn-ún, tí wọ́n sọ pé láti ọ̀dọ̀ mi, bàbá ní kán wọlé tó àwọn wá. Wọ́n dẹ̀ pray fún wọn gbọ́wọ́ lé wọn. Oṣù yẹn gan-gan-gan, February ọdún yẹn, òun ni Ọlọ́run ṣe. Ìpè yìí pé ni àṣẹ ti jáde. Ọlọ́run ògo ni forúkọ yín.
1: Orúkọ mi ni Joseph Taiwo. Mo jẹ́ ọmọ ìjọ Ṣebí ọba ní Lusada branch. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní oṣù tó kọjá, ó ní ìṣòro tí a ṣe last. Mo dẹ̀ fẹ́ lọ ṣe meeting pẹ̀lú ẹnìkan, ẹni jẹ́ gbòógì ní sáìdì local government mi. Ẹni wá pè mí pé àwọn fẹ́ lọ ṣe meeting. Nígbà yẹn, ìgbà tẹ́lẹ̀ ẹ pè mí, because kíní ẹ̀ wọ́n ti sọ mí láti state wí pé ẹni báyìí máa pè mí, mo ní pé kò sí ìyọ̀nà. So nígbà tó pè mí, mo wá ẹni ẹ pè mí ní question kan. Question yẹn, ó jẹ́ gan-an pé ó dùn mí pé ó ká mi lára. Nídé pé mo ti ń sáré wípé kìtì lè rí representative ẹ ní Bada Green báyìí, mi ò rí. Níjọ́ yẹn wá ní pòǹpẹ́ bá mi ṣe meeting, mo wá dúró níjà yẹn láti ṣòro ni mo wá síwájú pẹpẹ yìí. Mo dẹ̀ sọ fún ọlọ́run pé Ọlọ́run, èmi báyìí mo nílò ẹni báyìí, pèsè ẹni báyìí fún mi. Èmi mo nígbẹ́ ọkọ náà pèsè ẹni báyìí fún mi, pé ẹni báyìí tó máa ra.

0: Peter wa sona church gbera o o ke to mo lo sona church ke to pade mi lori Facebook eyin omo Olorun se le sare bo mi die o mi yen mo fe gbadura fun yin bayi e mo se mu ni Oluwa so fun mi pe yo si se ikun yo si se ita yo si se opolo yo si se ni gbugba bala mo nbo sa bo mi iba se motu kan na lori o mi amukun yen gan le tun gbe pade mi lori Facebook eyin te ba lo sona church e mu ra laaro yi engineer ejen to gbọkan si
1: baba mi o emi na ti le ri o ise olorun mo dupe lowo ijo comfort life mo dupe olorun ti o je koju ko ti ti o je ki iko iko awon gbe ko damu mi ju bo se ye lo mo dupe en kon so stress mo pe lati kunji omo yin lori ijo afefe won lo soro ni ano ti en kon give testimony lati US on soro nipa aisan bp to ti n se won lati gba kekere city won jo pe 35 years to so pe won ti logun pe lati Nigeria ni problem le ti n ba won fa pe ogun orisirisi iwa awon garlic won ni ginger wuwe pe ohun naa to pe won sa gbo won sa tele ipin pe olorun ba won segun anoyan naa ni mo ki pelu testimony yen ti mo so pe iko yen disturb me as in iko ti mo n kutu mo n to sira ko to iseju melu naa to bere obi ijo meta yi naa ni mo wa fi omi je lana mo fi so pe olorun iwo to le mu bp so kini iko lasan to si wa n re mi ṣugbọn olorun anu yen ni mo de fomi je anu yen naa la fomi je gbadura ibi ti baba wa ni ka joko ka feyinti mo feyinti ti lana ti ogiri mo gbadura mo de mu mi loju pe iwo to ba to nsi to n fa awon eniyan ni testimony pe ko si kekere testimony pe mo fe ki iko yi pe ko gbe lati ana baba mi o gbe mobe ni mi o logun mo dupe o mo mo lori o testimony mi keji ni pe last year ni mo join pe yi lori afefe ṣugbọn last year this year first week of this year ni January ibi ti mo orukun si a fi 200,000 ọkan yàmú ọkọ mi kan o send esi mi o ya mi lẹnu òun ló jẹ kí mi náà bẹrẹ sí ní ṣe one or two things mo ti san tithe yẹn o baba mi ẹ ṣe o ipe ipe mi o I really appreciate thank you baba mi kí mama o.
0: Nice. Bí wọ́n bá nígbàgbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run wá dìde dúró tí n bá ti ń sọ tẹ́lẹ̀ wàá máa ṣẹ́ omi mu bí n bá ti ń sọ tẹ́lẹ̀ mọ̀ mú mi yẹn tán díẹ̀ tó kù ẹ gbé pàdé mi lórí Facebook ní 6:30 ọ̀dẹ́kúnlé Epaphras ẹnìkan ní pẹ̀lú anointing ọ̀yin bẹ́ẹ̀ lo anointing ọ̀yin yẹn tán yín tó fún yín mi ṣé ẹ tiẹ̀ rí ti convention eléyìí ọ yàtọ̀ gédégédé mò ń bá fún yín níròyìn ayọ̀ gbogbo èèyàn bí n bá ti ń sọ tẹ́lẹ̀ nípa ọ̀nàwọ́ báyìí bó o ṣe ń ṣe àmì mọ̀ ṣẹ́ omi mu wà ní ìdákẹ́jẹ́ ní ìṣẹ́jú díẹ̀ ọlọ́run tó ọ̀tọ̀ wà nínú agbára rẹ̀ gbogbo ẹ̀mí tó dúró tí wọ́n láwọn ń yọ ayé rẹ lẹ́nu mẹ́ mọ ibi tó dúró sí tó ti ń gbọ́ mi mo dojú agbára ọlọ́run kọ wọ́n báyìí ẹ ṣà tó ọba mọ tó wá ṣe ń bì fi agbára inú ẹ ṣe àmì kí wọ́n wọlé ń bì fi gbogbo inú ẹ ṣe àmì agbára tó lòun ní jí o gbé rí ó ló lòdì sófin ìdílé yín agbára tó lòun ní jí o gbé rí láyé gbogbo ẹni tó bá lè ṣe àmì tó bá ṣe wípé igbe ni àrá máa ké wọlẹ̀ gbogbo irú agbára bẹ́ẹ̀ gbogbo ibi tẹ́ ẹ bá ti wọ̀ mí lórúkọ jésù kí wọ́n bínú wọlẹ̀ kẹta ẹnìkan kì í bá ikú dùgbò kò sì sí ẹni tó lè dìde tí ọmọ bá ẹfọn du ọdàn ẹyẹ tí wọn ń pè ní ẹyẹ lékeléke wọn kì í bá du ìkẹfun òun ló ní kí

ẹgbọ́n olúwa lẹ́nu mi mo di ọlọ́run Elijah sí ọ ọlọ́run Elijah ẹni tí bàbá yóò sọ mọ́ tí ó fi mókè ẹni tí mama yóò sọ mọ́ tí ó fi mókè ìdí ni abákọ abẹ̀dẹ̀ háyà pẹ̀lú àṣẹ àti agbára ọlọ́run ìwọ nìkan ni ọdẹ mi ṣe lórúkọ jésù mo ní kọ́ yọ sí ọbẹ̀ ẹgbọ́n àsọtẹ́lẹ̀ nọmba fọ́ mi ìmọ̀ irú àìsàn tó gbé wá bí bàbá yẹn ní gbogbo àwọn màmá yẹn ní gbogbo àwọn tó ń bẹ nínú ọkọ̀ ní kí ọkọ̀ mi pẹ̀lẹ́ orí àìsàn burúkú tó kọlù àìsàn mọ́ lè dìde dúró àìsàn mọ́ lè bẹ̀rẹ̀ àìsàn mọ́ lè jókòó àìsàn tí òjò lè ṣe bẹ́gbẹ́ ṣe ń ṣe mọ́ àìsàn tó fẹ́ sọ́dẹ̀rù àrùká ó ní bá a ṣe ń bọ̀ láti Èkó lọ sí Jesus City ó ní gbogbo àwọn tó ń bẹ nínú ọkọ̀ ní kí pé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó ní nígbà táwọn débẹ̀ ní Jesus City ó ní nígbà tó di ọjọ́ lóru ò ní ẹ yípo ó ní mi ò lè ṣe ó ní ẹ try ọ wá gbìyànjú ìgbà tí mò ń wá àṣù báyìí ó dàbí ẹni pọ́wọ́ ìwòsàn ti ń kàn ìgbà tí ó fi délé ohun tí ò lè dá sùn nígbà tí wọ́n fi anointing oil àtomi 77 rá láàtán wọ́n ló sùn ìyàwó ni mò ń yọjú wò ó ní lẹ́ẹ̀kan náà ọkọ mi bẹ̀rẹ̀ sí rìn gẹ́gẹ́ ó ní kì í ṣe kó ti rìn nìkan ó ti ṣe kíni ó ti padà sí ṣọ́ọ̀bù ẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n ti ju ayé yín sílẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n ti màmá mú nǹkan lọ sẹ́yìn fún ọ ọjà rí ọ̀tà mọ́ wọ́n ti palẹ̀ rẹ mọ́ láì sọjà gbogbo ẹ̀yin tí wọ́n ti palẹ̀ yín mọ́ pò ńlẹ̀ mo di ọlọ́run Elijah sí ọ báyìí gbogbo ẹni tó bá lè ṣe àmì lórúkọ jésù ọ yá padà sáyẹ lórúkọ jésù ọ yá padà sáyẹ bí ọwọ́ yẹn lórí màmá yẹn ní 2024 ni mo join church yìí ó ní 2024 iṣẹ́ tí mo ti ń wá fún 16 years ó ní ọdún tí mo dé oṣù tí mo dé ni iṣẹ́ yẹn jáde ó ní 2025 ilé tá a ti kọ́kù fún ọdún mọ́kànlá ó ní àparí ẹ̀ ó ní 2026 yìí mọ́tò táwọn ń lò tó dàbí ẹni pé kì í ṣe mọ́tò ó láwa náà ó ní èmi náà mo tu 13.something million jọ mo fi ra mọ́tò gidi a fi ra car that is turnaround wọ́n parí ilé wọ́n ríṣẹ́ gidi wọ́n tó ra car ó ní ayé mi ń lọ sí ìpele tó kàn mọ́ pàṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá bí lónìí ohun tó kàn nínú ayé rẹ ohun tó kàn nínú iṣẹ́ yẹn ẹ jẹ́ wọ́n yá àwọn tó lè ṣe àmì jẹ́ kí tí ọ yàtọ̀ lórúkọ jésù ọ yà kọjá lọ síbẹ̀ àṣà ìdánimọ̀ jesus bí ọwọ́ yẹn lórí ọmọbìnrin yẹn ni mò ń pè láti united kingdom ó lẹ́yìn lẹ sọ fún wa pé ká sọ ọmọ wa lóko ó ní mo marry ní two last year kò sóyún oyún kọ̀kọ̀ wá ó la parí ìpàdé tá a ṣe last fún àwọn tó ń wojú olúwa fún ọmọ ó ní mo pe ọmọ mi láti inú oyún ó lọ sí hospital wọn confirm oyún nínú ẹ mo sọ lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ire tó kàn lọ wá wá ìbùkún tó kàn lọ wá wá àánú tó kàn lọ wá wá jọ fi gbogbo agbára inú ẹ ṣe àmì mo ní kẹ́bí mímọ́ ṣe láyé rẹ lórúkọ jésù mo ní kí wọ́n ṣe láyè rẹ̀ bó o ṣe ń kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ tó ń gbàdúrà tó ń dàgbà sí nínú ẹ̀mí kí ìyípadà kò dé bá ọ in the name of Jesus ẹ mọ́ ṣẹ́ omi yẹn mu díẹ̀ tó kù ẹgbẹ́ pàdé mi nísìn lórí tiktok lórí youtube àti facebook gbogbo ẹ̀yin sona church ibi tẹ́ ẹ ti ṣe sábìsì lọ́jọ́ sunday ibẹ̀ lẹ́ ń lọ láàárọ̀ yìí aago mẹ́jọ nísìn lórí facebook aago mẹ́fà àbọ̀ ní láàárọ̀ yìí ẹ wo nǹkan o gbogbo lé bó bá ṣe ń kọ gbàgbọ́ ó sì ṣẹ́ omi mu ẹ̀yin tẹ́ ẹ bá ní ìrúbọ ò ní ọrẹ ò ní ìdámẹ́wàá já tún fi ṣe tọ̀la bó ṣe rí nìyẹn kò wá sí bó ṣe ṣe tó ní mú nǹkan bọ̀ lónìí account number church lélẹ́yìí 19 66 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8
0973 Comfort Life Mission International Access Bank Bin your basi wole elele 2017 4290 47 2017 4290 47 First Bank in here Comfort Life Mission International ni ni o tun be jade kin tun gbadura fun awon olodun ti won bi loni ati pari iwe owe lana eja bo sinu owe oni waasu lati

0: kọ̀ní fẹ́ yín ẹ a ò ní yẹ dùn nínú nígbà gbogbo àbẹ́ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: o ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀
0: 22FM 94.9 à ń fẹ̀ ní gba gbogbo ayé.
2: You're now live at Laughter House, Emma Hill, Mokola, Ibadan. Bigger space, loud vibes, better experience.

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ
1: jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
1: jẹ ìgbádùn data rẹ ní wẹlẹmù leave it 100 MTN
2: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals

0: gbà àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Dára ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: 32 FM 94.9

TV. Ọ̀pọ̀lọpọ̀ onírúurú nǹkan lẹ́lẹ̀ fi kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Ọ̀rọ̀ àgbáyé ẹ lọ sórí Mr. GRA TV. Ẹ subscribe, ẹ like, kẹ́ ẹ mọ wo gbogbo ohun tí ń lọ ń bẹ̀. Abdulrazak Abdulgani, Mr. GRA. Lọ́kọ̀ mi, iléeṣẹ́ MTN Nigeria. Lókè lókè ńlá bọ́ ṣùpá, ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ lọ.

0: 32 FM, 94.9.
1: Look out! It's here! Our...
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
3: SELARIE salary
2: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sípẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
4: TURMERIC
2: ẹ̀ka re pálí ohun ìṣe bẹ́ẹ̀ Maggi

0: èmi obìnrin obìnrin.
1: Bẹ́ẹ̀ yàn bá ṣiṣẹ́ tó ṣe rí tó ṣe fi hàn láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe. Irú ẹni bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu yẹpẹrẹ láwùjọ. Ìdí nìyí tí àwọn agbóhùnsáfẹ́fẹ́ lóbìnrin Women Broadcasters Forum fi ṣetán láti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn àti fífi àmì ẹ̀yẹ dá àwọn akọni obìnrin tí wọ́n ti kópa ribiribi fún ìdàgbàsókè iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lọ́la. Èrò igbó èrò ọ̀sà ẹ bá wa níjẹ̀bú tún retí wa. Àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀ka tipinlẹ̀ Ọ̀yọ́ yóò jáde tán bí ọmọ tuntun. Ògúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí aago méjìlá ọ̀sán làwọn obìnrin tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa fi tan balẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn fún gbogbo ayé rí. Àwọn ọ̀tọ̀kùnlú ènìyàn láwùjọ bàbá lọ́jà ìyá lọ́jà àwọn orí adé àwọn lọ́balọ́ba àtàwọn ìjòyè àwọn obìnrin àkọ́kọ́ tó fi mọ́ àwọn kọmíṣánná tó jẹ́ alákòóso fọ́nrán tó ní ṣe pẹ̀lú obìnrin wọ́n mọ̀ wà ní kalẹ̀ lọ́jọ́ náà láti mú kí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kó pinmire kó lárinrin jù. Flash Academy ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn láti gbàlejò à ń retí yín.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.

0: ńlá fún alábàárò lọ́jọ́ ibite àyànfẹ́ mi láàrin àwọn òkèlè amala amala kọ́rọ́ bọ́tọ́ nínú àwo kọ́nlá kọ́nlá nínú apẹ kò bá ṣe gbẹ̀gìrì kò ṣe wédú ogé amala kò ní sanwó lọ sóde ẹnu ẹbí amala náà kọ́ ó wá dẹ́dà ló sọ ìyẹ̀fun dogun ẹbí amala mi o ajẹta omi oge sí aya lára ẹ̀kú ojú lọ́nà o
1: ìrọ̀rùn dé ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe bóyá iPhone tàbí Android àbí na way to unlock your phone dey bother you don soft o make you jolly go Real Phones Repair and Unlock Services níbi tá a ti fi iṣẹ́ tuntun fóònù àti unlock services ràn kò tán síbẹ̀ o bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks chargers and charging cables earbud tàbí headphone wait o àbí na ring light or tripod you wan buy everything dey there gidigba wey plenty original and affordable our address nkọ number 31c Post Shopping Complex ní ìdojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tìkan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.

0: Kivo 3 in 1. O mini kalo ku ko fi kun.
1: Kivo.
2: Daddy mix.
3: Obìnrin ṣe bẹbẹ. Ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ètò lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbẹ́dẹ́ o. Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó halẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí. Sátidé ogúnjọ́ oṣù kẹfà aago méjìlá ọ̀sán la pẹ̀tùkú ayọ̀ máa hù. Orí Adékalẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa One àti Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR Olórí Olúfúnkẹ́ Oníkẹ́pọ̀ Àkàndé Nìyáńkalẹ̀ àwọn ìyálọ́jà Bàbálọ́jà Ládélàdé wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa. Ẹni àyẹ́ sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Tamino Minini Olúfúnkẹ́ Makinde láti máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kọ́ fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọọba Bìrin Bùnmi Lábìyí Splash FM Academy nílé funfun Báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn láti máa gbàlejò.
1: Gbogbo yín là ń pè o.
4: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
5: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
6: Àmàlà dúdú, àmàlà funfun, àmàlà tó fẹ́lẹ́ bí etí ní ṣàwẹ̀wẹ̀ edu tó yọ̀ kọlọlọ ọ̀rẹ́ ìmùlẹ̀ gbẹ̀gìrì pẹ̀lú ẹran tó mú ta káàsà ẹ̀kú àmójúbà.

0: 32 FM, 94.9.
1: Ah, ki wa kaabo pada lati
2: o se munika time wa ma babo na ka to
1: da wa ka wa ko egole
3: e seun ta ni o ko eni ti o ku nle e pe yoruba ti so ninu oro won ni inu paka bayi
2: lawun yori
3: e ko si o le buruburu komo ku enikan mo ni e ko nse pe soro ta ni isoro dani lekoko ni ta ni bi ko se pe awon ti a n daleko ta n pese awujo ko fun wa ni ori ofe pe ki won duro nbi lati le sise sinle baba won so en to ye ko amu ka mu gbo ni e bo la won akose mo se wa ko nse onise ewo san nikan bi ko se gugu akose mo se pata to pe ta ba ta romi roye fun le won lori ta si won ti won jina tan bo ni o se je pe won o dan fa ni fa bujo mo ro pe en to ye ko wa ni waju bo agbadu ran to ja won adari wa en to ye ko wa lokan won ni e ko sin to buru nu pe ilu yi mi fe gbe mo o fe lo sibomi sugbon ko je pe ilu yen lo le mi o ye ko pe mo kan finu fi do pe okay mo fe gbianju ibomi wo sugbon in to n sele si wa ni ilu iju lo ye pe ilu gangan lo n ti wa sita nlo je pe mo ba keko mi kan soro ni ana won a bi pe a to ba pari eko e kin lo kan lo n fe ku
1: japa
2: abesi
3: mo a bi pe to ba lo kin lo fe lo si o nu o ti e ti mo
1: mo shati e fe ku e ki wa lo di to orilede wa ko lo ma se wa lo lori alase je aise je tori to ba je yi pe aba ni awon akose mo se nile awon orilede ti won gba won ti won toju won ti won san wori biribi fun won won o ni le gba won lori eto dokita ori afefe ni koni na ni ani dokita kan akose mo se onimo ise abe okan oni won eh mo wa lo rofe lati ba kan lara awon dokita asoro won wa ni wi pe iru won yen pe pere temi won ta ni lorilede Nigeria eni inu osisi lorile mo won osi ni Nigeria mo awon na ti lo sile okere owo ta ni a wa tun sese tun lo ri mo fu owo ya kilo data le moju to won
3: e ri pe mo so le nkan pe awujo an lati ni ipinu okan pe a fe ka awujo wo ri bayi nlo je pe eni to lo si university lo ko Yoruba eni to lo si university lo ko engineering eni to lo ko nursing gbogbo mo gboju kan la mo sise lo awujo lo ma so be fun nlo je pe emi o ni ma karibo nu pe ah eko temi ko awujo won ko bi ara si into anilo ni ṣugbọn Yoruba ti pari oro won na pe amukun eru ewo o wa ni oke le nwo ewo le an lati pada si ipile wa
1: okay
3: lati pe atun ilu ati tuntun
1: oda e ja sun awon ara le tori ijoba akoko wa 0705 50949 tabi 0809 70949 plus 234 906 20949 ojo opo ko je ti ile okere iseju ken fi eyan ken ilu Nigeria 0809 70949 bẹ́ẹ̀ náà ni ojú òpó ayélujára wa wà ń bẹ̀ ẹ lè fi àwílé yín náà sọwọ́ ránṣẹ́
2: tàbí kẹ́ ẹ pin
1: hello ìpè yẹn ó jára wọn ni
2: oyinkan
1: àdúpẹ́ bí wọ́n ti kọ àwọn àwílé kan sí àyín hello ẹ káàárọ̀ sa orúkọ yín àti ibi tí ẹ ti pè
4: orúkọ mi ni ajé fún ọdún yìí láti láti ayé ìgbàlẹ̀ yọ.
1: À ń gbọ́ yín sà.
4: Mo fi fàgbìnkì mi rẹ̀ sí láǹbù. Mo fi àyàn látàrí látàrí ìrìnàjò náà. Màá sáré sọ ìtàn tèmi. Ṣé rí nígbà tí mo ní accident? Usage ni mo kọ́kọ́ nígbà tí mo kọ́ mi lo àwọn níbi ilẹ̀. Nígbà mo lọ sí usage. Mo pàdé dọ́kítọ̀ tó kọ́kọ́ rán ara àdúgbò mi. Dọ́kítọ̀ yẹn nìkan ló wà ní usage. Ó wá sọ pé kílódé tí mo kọ́ lọ sórí ìbílẹ̀ tí mo fi bẹ̀rẹ̀ tèmi jẹ́ ǹjẹ́ ẹ̀yẹ tó máa kú ẹtí mọ́tò bàbá ló máa mọ bí kí ó máa jọ ọjọ́ máa tọ́jú ẹ̀. Ó wá sọ àwọn ìṣọ̀kan fún mi. Ó wá rí pé fájẹ́ sọ sí ìṣọ̀kan lọ ní Ìbàdàn. Àwọn dọ́kítọ̀ yìí ṣe ìṣọ̀kan lọ máa ń gbà níbẹ̀. Wọ́n máa wá máa yẹ̀ wọ́n wò ní fájẹ́ sọ sí ìṣọ̀kan tó di
5: Baba wa kinyo kisa kinyo
6: bimbe eka rosa o
1: yes sir
5: e jo baba wa se yi makide mufe baso lo gege bi o ma kwan li o yo ten ka baba ten ma yo jota ama e ji wambe awana mba yi ka u tori ba zo bada se kubu ke ma wa kaso se ge ke kipe fu musike ma ni ka e ni ka wa di bo kunya wili se mo gu otan
1: e se on adupe shugon la gbara lo wo lo du mari awon yon yi u jadi la yu atalafia lagbara lowo Olorun. Hello e kaaro. Mm, pin o duro. +2349062949. E kaaro.
7: E kaaro.
1: Yes, sir. Oruko yin ati bi ti e ti pe wa.
7: Ojo lati airport.
1: Yes, sir.
7: Akan fe ki gomina wo fi anya fun anya won mi. Gomina ni biye bi.
1: Mm.
7: Ba ba ri da COVID. Opolopo state lo ti le fun mo bi ti awon ara adu won tun ko to jadi. Gómìnà síbẹ̀ nípa wòye ọmọ jáde wọ́n ṣètò ọlọ́run bẹ̀jẹ̀ ní ìsànfọ́ ṣẹlẹ̀ ìgbà tí ẹ́sà sí bọ́ta ọ̀pọ̀lọpọ̀ tí ìpínlẹ̀ ti pa nǹkan jẹ́ ọ́bàjẹ́ nígbà àkọsí gbangba alọ́mọ báwọn èèyàn yẹn ní gbogbo junction ibi tí wọ́n wà ló ń bá wọn sọ̀rọ̀ ẹ fi àlàáfíà máa ṣe o ní nǹkan kan òbí tẹ̀ bẹ́ẹ̀ rédí náà oògùn ọ̀pọ̀lọ́ máa ran gómìnà lọ́wọ́
8: olóòwò pọ̀ láti tẹ̀mí ẹ̀hún di kílẹ̀ tó fẹ́ kó tó wí lórí àwọn tẹ́ ń dà pa tábàlẹ́ complaint tó lè kó àwọn adájọ́ àlágbà yìí náà àjìgbà dókan náà tá ń gbádùn epo ìjà ìjáde gbogbo ẹ̀dí ó ṣe dà tábàlẹ́ complaint tó lè kó gbogbo wa
1: náà ẹ̀yànjú tẹ́ ẹ̀ dálẹ̀ grandpa ẹ̀ lè lọ bí gángan.
6: Kí ni kan sọ sí mi lọ́kàn ni ọ̀rọ̀ àwọn ọmọ tó wà nígbèkùn yìí ni ó jẹ́ kí ọ̀rọ̀ ìwà mo ti ń ran mọ́ra mi ìfẹ́ báyàn sọ torí mọ̀ pé solution ó wà lọ́wọ́ wa ṣùgbọ́n àní ṣe gẹ́gẹ́ bí yàn tọ́lọ́run dá wa. Ìgbà tí Bala Muhammed wá kẹ́dùn pẹ̀lú gọ́vnọ̀ ó sọ̀rọ̀ kan pé poverty ló lead sí ọ̀pọ̀lọpọ̀ destitute yìí ẹ wá dákun wo gan ni akítẹ́ẹ̀tì bí àwọn ọmọ ṣe fọ́kátìtì bó máa ń bèrè pé chain tí òwò ọmọ tiẹ̀ ni ó wo ọmọ ọlọ́mọ ẹ wo àwọn àárín títì wa báwọn arabi ṣe pọ̀ kíni kan wá ṣojú mi ní last weekend mo ń lọlé àwọn ọmọ ìpọ̀ láàrin títì tí ń tọrọ owó ìkàkiri ọmọ tiwa ní àárín kan ó sì gbé igbá wàrà dání òòrùn ti pa jókòó sí ìdí traffic light àwọn èèyàn wá sì wá gbé sọ̀kalẹ̀ wọ́n sì ń ha owó fún àwọn ọmọ tí ò ní kankan ṣe wọ́n ha owó fún wọn ọmọ oníwàrà tó tóun tún gbìyànjú pé kóun ó kiri kóun má ṣàì nìkan ṣe wọn kò sí ẹyẹ wa ò fún lọwọ torí ọmọ yẹn bá wá tó bá nílà káì tó bá délé kọ pé èmi tí mò ń tọrọ owó mò ń rí èrò ló fẹ́ rí lórí wàrà wọn bára kàkàkẹ́ fún kíkú iṣẹ́ àwọn tí ò ṣe nǹkan náà fún sọmọ yẹn ní òní gbígbà bára ìgbà orí bára ìwà ní dukọ́ mọ́niṣẹ́.
3: ọkọ̀wé kan orúkọ ìwé yẹn ni beggar strike tẹ bá ti kàwé yẹn rí yorùbá ni tó bá wu ni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni ẹni tó ń fún oníbàárà lówó tó kàn lọ́rọ̀ rẹ̀ nìyẹn ẹ dẹ̀ ri pé ọmọ tí ó gbé gbà wàrà lọ́wọ́ kò ń soníbàárà ó ń ṣe iṣẹ́ ni wàrà owó ẹni ẹ rà ni tó bá yẹ pé èmi mò ń ta wàrà yẹn tẹ́ni ẹ bá fún mi lówó ń pè padà kó wá gba iye tí wàrà yẹn bá tó torí pé mò ń ta ọjà ni so èmi rò pé tí ó wo ẹni tó wù láti ṣe ló fowó ẹ ṣe ṣùgbọ́n lórí pé ẹni tí ò wo ọmọ ọlọ́mọ tí ò wo ọmọ ẹ só lè wo ọmọ ọlọ́mọ ẹ á tari ẹ sí àkàtàwòrán adarí wa torí pé gbogbo àtàǹbẹ lórí èdè ọmọ wa ọmọ wọn lajẹ ọmọ ìjọba ni gbogbo wa ó yẹ kíjọba wò wá kí ló dé tíjọba wò wá àkàtà wọn látàrí ẹ padà.
1: Ẹ káàárọ̀
9: Ekweto.
1: Yes, sir. Oruko yin, sir.
9: Oruko mi lori akitile ami lati lo pa papa nbe lo ati bi pe mo ki n ja spisa mo ki yin o.
1: Yes, sir.
9: Baba, ye karo, sir. E jo, sir. Se mo pe awon eyan ta nso won yi. Se won mo bi gbogbo oro orilede se won bo gbogbo nkan ti an ba won so ni. Now this is about stations to one in Ibadan lasan. I'm almost be like 80 stations. Tell them yeah, I to go there. Tell them go go go go and so. Tell them go and go wa. Tell them more go share lori lady. Kini na one egbese ati pa tari lori oro gbogbo to sele. Ko si joko bayi ta wa sori ti ile mo bayi. Ti ani gbo nkankan abi ekeju. Lori oro bi lori lady se ma se kini. Tawọn gbọ wa ni awọn awọn ile ile awọn asofin to wa nbe yen awọn out of head out of senate kini ye fi ton se
1: e seun iroyin na gbe bi awọn omo legbe mo soju sofin keje ba won na se ju oku oro gba re bola me tinubu
6: loro eto abu be ladies and mekun je ibi ti abade yi
1: ibe na ni je
6: yeah aki baba wa dada omo we Busari kwen kabo. Ama kato di pa mwa lo, kaki yon kan la la awo lolo fe wani kwen ni. Onle mwa gini gini gani. Eda Alaji, Ola Tude Adisa.
1: Eda Alaji. Eda.
6: Oh ya kale da waka kan.
1: Oh ya.
6: Ome re la di salada
1: mi o. Ome re la di salada mi a. Ome re la di salada mi.
6: Moni ema na di sa. Ema na di sa. Ema soro a di salada.
1: Ome re la di salada mi o. Ome re la di salada. Ome
6: bebe bi ala ife.
1: Oh ti ke.
6: Ome le du kodi de ma. An lo le wari.
1: Ebo la an lo je.
6: On l'office.
1: Adisa Olami Tude Dennis. Ajiba Jeto. One long life and commemity. Ibibi popopo. That's the title toka.
6: Aso se o.
1: E chadu.
6: Ala le ma igbe ko be gbadun wa do ba ni. Eli oni amoju ero to pe wa wole o da so do a to buy. Tuwa adari pa ti de bayi o.
1: Oniroyin agbaye. Abdul Usman.
6: Annabi Usman sorry Sheik Usman.
1: Sallallahu alaihi wasallam.
6: Sallallahu
1: alaihi wasallam.
6: Daddy ojo dalesa abari yin pepepe o. O we mi na kini ro fe re o fe te ni yi o.
1: Niru ewo.
6: I want to count more books.
1: Iwe wa ko se anti omo we mo ni enu e lo e se gbogbo eyin lolufe wa gbobi te si rowo ra card gbagba no ni wo se yin e ma gba 32 FM we love you olubi npe fatseye loko
6: omo to se wa le tolu lo pe adupe gbogbo wa lowo yin
1: customer dada ni
6: won fi wa sere loki ogun yin oro yin o ni loju ngba ko
1: kan
6: awa ni won pe ni eda abimbola lamid bi kaluku wa ti se nigeria lo lohun o se gbesi aye wa o e fami trendi ka ma lo

0: ẹlòmíì ńgbò ti fẹ́ tó ti jẹ́ pé ìyàwó kejì ló ṣe lọ́ọ̀dẹ ọkọ ẹ̀ náà ti sọ fún.
1: ẹgbẹ̀rún agbó máa gbà wá jẹ ya òtútà ló rà lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́.
0: wọ́n ti sọ fún ìyàwó kejì ló ṣe o wọ́n ti sọ bá ilé olórogún ilé ogun ni ilé olórogún. kí ni bẹ lọkàn rẹ ọ̀nà wo ti dé bẹ̀rẹ̀ ayé kò gbàdúrà prosperity ọlọ́run o gbogbo ẹni tó bá fẹ́ dìde ogun sí mi nílé ọkọ mi jésù bàbáwò bàbáwò àlá àlá àlá kò fún rẹ̀ ńsìn mi. bí ayan kọjá ayan tó kọmọ nù lé epu kan kọjá lásán wọ́n ti dé o wọ́n ti dé o wọ́n ti nílé olú ìyálé rẹ ayé tiẹ̀ ayé àwọn ọmọ ajá onídùúgbà lónìí. Oni, kini kalola, walo wa de.

0: Kìsọ̀nà. Bọ́ bá bàtọ̀mọ́ ọlọ́mọ jẹ́ lónìí, ó ta fà sókè oyídó borí. Bọ́ bá yí ò rí ọtọ̀run ńkọ́. Múra ẹsẹ̀rẹ̀ ni, are you whining yourself? Gbogbo àwọn tó ń sọ yìí lọ́lọ́run rí, ọlọ́run kì í gbẹ̀bi fàlàrẹ, kì í gbàrẹ fẹ́lẹ̀ bi, ṣe sùúrù.
1: Ẹ̀dá tó kọ tí ò gba ara ẹ̀ ló wà.
0: Ẹ tó sọ́ọ̀bù pọ̀, ẹ tún ti múra yín lọ́ta. Yasafuanu. Yasafuanu.

0: àwọn tó bí a fún a ní ẹ̀kọ́ lóríṣiríṣi.
1: Ẹni ẹran wa kọ́rọ́ sí mi dópin.
0: Àsìkò sin ni òsírù yẹn mọ́.
1: Ọgọ́lágọ́ jùlọ.
0: Ká tó sọ, ká tó wí, ká tó lọ, ká tó rán ti ní emotional kinní kan, emotional ma. My treatment, nothing emotionally. Shema, ni time uti wa. iPad uti ipo. Omo yin wa se, e wa si sa iPad e. Awa ma binu. Mommy, you are treating me. Mommy. Mommy.
1: Won ki won ma soro si bata yi mo.
0: Awa ti mo fe quarantine to sele seyin la laaro ire o. Sẹ́ra àwọn tán máa ń nà nírọ̀lẹ́. Ah, wọn mọ iyì Ọlọ́run. Ó ní pa pa pa mọ́mí ilé kìíní kejì. Yé yé yé mẹ́yìnmí o mẹ́yìnmí o ẹ mọ́ pa mí ẹ mọ́ pa mí. Wọ́n á rọ ọ̀ṣì wá àbí wọ́n wàá ṣe kínni. Wọ́n wàá bọ̀ bẹ̀bẹ̀. Àwa tán máa ń nà lóru. Táìmù wo náà máa ń jí wa. Bíi táìmù wo lẹ́ẹ̀kan rò. Ṣé rí Ọlọ́run fọ̀run kẹ́yà jókòó tó bá mí ìpúfẹ́ náà lóru wàlẹ́ wàá sùn. Bí 4:30 gan ta mọ ji 4:30 la mọ ji lodo o gbẹyin omo yin ti n gbadun o ma ji awon adowu ni 9
2: eya eya
0: ko sun tiri ma mi o jo 4:30 o ju o sure o gba ma binu pe mo lo the word ma mi ba ti mo pe mi ma mi
1: o gba pe won n pe gan mi so ma mi o binu o
0: wọ́n gbọ́dọ̀ jí ọ ní 4:30 torí pé bí tá a ti lọ pọn mi ẹ̀yin tẹ́ ẹ bá gbé ní mọ́nà tán alábẹ̀bẹ̀ dáadáa ẹ mọ̀ bí tó ń jí àgbà láàtúra bọ́ọ̀ wáyé tè dodo lágbà láàtúra ibi méjì láti máa pọn mi ibì kan ó súnmọ́ ṣọ́ọ̀ṣì àgbà láàtúra gangan kìí ṣe ṣọ́ọ̀ṣì lóní o ilé kan náà lóní ńbẹ ibì kan wà àwọn àáfàá kan náà ní ìyẹn súnmọ́ síwájú díẹ̀ ju ibi tába ti kọjá madrasa díẹ̀ láàkànyún ní tiẹ̀ bọ́ ilé yìí àgbàlá àtúra gangan ni ibẹ̀ láti lọ rí pọn mi tó bá dẹ̀ pẹ́ kó tó dòdò wọ́n ti pọn mi tán ìyájókó tó èsì ìmomi rúrú àmọ́ ní o àwọn àmọ́ yẹn oh god
1: bàbá tóbi
0: lọ wọn bí aláya freezer gbogbo kínní lẹ́yìn pé òun ò ní dì ń tiẹ̀ ẹ ságbésẹ́gbẹ́ ibì kan níbi tó kù ẹ wọlé lọ́sàn ẹ lọ rèé bù yóò tutù ju kò kàn ní dì òun ò ní sí ice block ni ẹ kàn ẹ wá tì ẹ bù sí wọn bí ìyá ẹ yóò tutù ni. Tí bá nǹkan jẹ́ kíní dúdú kan ke dúdú kan báyìí lè ń pọn mi náà tó tiẹ̀ ní gan ni ìyẹn gan ti lọ nísìnyí wọn pọn mi sínú gbogbo ke tá ń pọn mi sínú ilé wa àfi ń wẹ̀ ni pure water lẹ́gbọ̀dì mú ni
1: àwọn
0: tó bá tún wà pa dáadáa ó tún wọra. Ayé ti change jere ẹ ti change ayé jere.
1: Mo fẹ́ kí láì wọlá kan ní ọmọ ogun dáre olórí rẹ ni.
0: Bọ́ ibẹ̀ yẹn kọ́ là ń lọ láàárọ̀ yìí ìdòwú ẹ̀kọ́ lẹ́hun máa ń jáde bí ìbéèrè. Ọjọ́ tá a bá lọ bẹ̀hùn comparison of àmọ̀tá ti lòǹgbà yẹn. Àwọn èèyàn ò kú ẹ́ bí tanwídíò ṣe máa ṣe lábẹ́ omi nìyí náà omi tẹ́ fi dáná àbí. Se ń parọ́ ni tanwíjí àwọn èèyàn ò dẹ̀ kú ẹ̀gẹ́ gan ibi tí ń rẹ ẹ̀gẹ́ tí wọ́n fi ṣe fùfú yín sí àtẹlùbọ́ bí tanwíjí ò ti mọ̀ sí mẹ́rin àbí mo parọ́ ni. Mo láǹtí kan gbà yẹn àǹtí glory aláì ẹ bá fẹ́ ra àgbálùmọ́ wọ́n á lè wò ló ní àgbálùmọ́ tó ní maggot why ó ṣe jẹ́ yẹn lẹ́ choose. Out of the whole agbalumo

0: baba yo
1: ah mo ngbanu mo ngbanu kini won ma pe kini baba hello e ku oju mama mimi
2: e ma pe to
1: yes ma
2: e ri le wa lagbara olohun
1: ami olohun
2: nkan ni se mi
1: ami
2: e ri mi so
1: ami olohun
2: opo le yeru ni lato yi
1: lati ilu oyo
2: be se ri gugu awon oro te so yen patan bo se ri nu Oje school ni mommy ti wa nta.
1: Okay.
2: Omo yo lo ni. Wa lati bi 330. Jo ra ba se fe si so ate wa.
1: Hmm.
2: Oru yen na lati be su. Mo ni ja be su le.
1: Hmm.
2: Oru yen na la be sa ge kekeke a se su mo mi. A wa lo ta. Owo la fi lo ta. A de wa si na. Oga kan be leyin ile wa. Ina sinu ile odo wa. Loru yen na la lo kan ga. E pon mi ni role orun oro mo mi wa.
1: Eh to pa mi.
2: A funkan mi. Be ko gba mo ta ba lo laro yin, a fo ka to lo sube fun. E si gba gogo le. Mo ni je yin o lo sube ba se gogo se to e ke se. Te wa ru gogo mo se ko awa yin, te yan ba ni ko won fo owo yin mu omo nsin. Oto lo ko tun o so yin. Tori laye gba yin ife wa. Àwọn èèyàn sì máa ń mọ̀ fáwọn òbí pé wọ́n ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ni. Wọ́n láyé sùn. Ọmọ tẹjọ́ ń gbénú pé ládùúgbò gan tẹ bá pè lápèjì gan lọ́wọ́ ta wà yìí. Wàhálà ni. Wọ́n lo ti dẹ̀ mọ́mọ́ nìyẹn jù.
1: Ó ti pọ́ mọ́ ya.
2: Kí ló
1: dé?
2: Ẹ̀bí wọ́n rán mi iṣẹ́ láìpẹ́ yìí náà. Wọ́n ti pọ́ àwa yẹn. Abala kọ àwọn ọmọ bẹ́ẹ̀ ni ẹ fi èèyàn kábùkù. Lọ́wọ́n wa pẹ̀lú yín ẹ rí mi sọ.
1: Àmì ẹ ṣeun.
2: Gbogbo nǹkan láyé ìtọ́lọ́run sí ni kéèyàn bá gbàdúrà kéèyàn máa níbẹ̀ lọ́hùn ká má máa sọ pé nìkan ní í ṣe wá. Ọlọ́run ní fi nǹkan ṣe yan àdéhùn ṣẹlẹ̀ sí wa.
1: Ọlọ́run ní fi nǹkan ṣe yan.
2: Ọlọ́run ní fi nǹkan ṣe yan. Ṣé ìkọ̀kọ̀ bá ti dé báyẹn kéèyàn má máa rò ó pé àbí ìyá alágbájá ni àbí ẹni tá a jọ jà. Ọlọ́run ní fi nǹkan ṣe yan òun náà ni ó sì mú un kúrò. Ẹ rí mi sọ ọpẹlẹ yẹru ni látọyọ.
1: Àmì ẹ ṣeun àṣeun àṣeun màmá.
0: Ṣẹlẹ̀ ru àgbọ̀.
1: Agbára àgbọ̀.
0: Ṣẹlẹ̀ ru àgbọ̀. Agbára àgbọ̀.
1: Nọ́mbà tó wọnú okulu 070-570-5002-349 070-55,949 at the 08097-949.

0: dànù sí 32FM. Ká mọ ohun tó ń lọ nígboro àti pé ká tún rẹ́rìn-ín àríṣàkìtì.
1: 32FM 94.9 Laughter House Orí òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: Hello, Eku Ojuma Eti Wambe Eka.
1: Hello, sir.
0: Yes, ma.
1: Eku, sir.
0: Eshu, ma.
1: Ọpẹlẹ ẹrú náà ni ẹ rí léwọ lágbára ọlọrun
0: àmì àmì ọlọrun
1: ẹ dápọ ẹ má bínú mo kàn fẹ kí ni kẹsẹsì tẹ ń lò yẹn ọlọrun ò ní gbàgbé ẹyin náà
0: àmì àmì àmì
1: ọlọrun wa pẹlú yín o
0: àmì
1: ẹ ṣeun gan ni
0: yes ma ẹ ṣe yes ma ẹ ṣe ma o ẹ ṣe ma o mo náà fẹ kí mi fún orin bàbá wa àyìnlá adégìtọ. Hello, ẹ kú ojúmọ ẹ káàárọ. Ẹ káàárọ sà.
2: Àwọn kò dúró.
0: Ẹ ṣeun bá mi.
2: A ò ní ní.
0: Àmì àmì.
2: Àwọn àní àní ogun ẹkún lẹ́yìn òní ní ti wà lọ́dàgbọ́ ọlọ́run.
0: Àmì ọlọ́run.
2: Àwọn ọ̀sẹ̀ tá a lọ lẹ̀ dùnú láti parí ọ̀dàgbọ́ ọlọ́run.
0: Àmì àmì.
2: Ìdòwò mi ń kọ́
0: o. Ìdòwò ò gbọ́ wa o, àbí kò létí, mi ń sùn lọ́wọ́ ní nọ́ǹsì.
2: Ẹ̀rẹ̀ máa ti mú wọn ti mú bàtà náà lọ máa ń pọnni láti òpó alọpọnni ní àwọn oríṣi ajé lókun parí ọ̀run náà.
0: Òpó oríta orísun ajé òpó ìyẹn jí o.
2: Èmi
0: mọ̀ tó ń bẹ́ mọ̀ ni ìyẹn mọ̀ jí. Ọlọ́kẹ́ ẹ̀ṣẹ́ ògbẹ́ yín tájọ fẹ́ jẹ́ pátá mú kíkí ẹ̀ṣẹ́ láàárọ̀ títí ọjọ́ ajé Monday tá a tún padà pàdé sí Aminu Adébáyò ló kọ́ mi.

0: ọjọ́ sí lọ a sì ní ìṣẹ́jú mẹ́ta sí
1: ìṣẹ́jú mẹ́ta ni dáde mi sọ pé kó má bá àwọn ẹbí rẹ̀ sọ pé kó má bá àwọn sọ̀rọ̀
0: ok
1: ọjọ́ tá a ti ṣe introduction nǹkan tó fà tí mo ṣẹ́ǹjì sí mọ ọdọ rẹ̀
0: o ṣẹ́ǹjì sí mọ ẹ
1: mo ṣẹ́ǹjì mo lè a ṣẹ́ǹjì sí ọkùnrin ni mí obìnrin lòun a lè jọ sùn kọkùnrin kan máa pè wọlé
0: ok torí past year lójú ọ̀ṣẹ́ǹjì sí mu
1: ọ̀ṣẹ́ǹjì sí mu sim ti mo de change
0: mo change ti yo bana
1: ko deep igbeyawo e ko last mo se change awon de so pe shaun ti ku ni ni badan bi bayi ta fi lo se introduction ti mi je ka won mo
0: e ja gba pe to lo ti lo oro introduction ti lo
1: yen ti lo
0: atunse to ku nbe to ma gbo temi I form olorun la isoro loro te ba fi omo niju yosa ne bora bo ba ti le fe omo nu le kan gbogbo ti ba se nbe lo ba bo bi bi won ba fe on lu mo darin o wa ro gbon feran ni bayi ibujoko to da lo na wa fo mo won bo wa so ma je nto lato ni lo to ma ti so pe wo lo won fe ilu kowo kowo lan kan ma lu fun won ma ri ti po fe de pada o fe
1: o le sele
0: ma wa jo
1: mo tin fe bo o sele
0: o kare
1: je nje oye pe ko le sele
0: ka fo ka bale pe ko le sele
1: nu le ya le re gbon si mi lenu kaluku ni apartment is there ni ki se pe mo ko won
0: pe mo ko ti kaluku agba bo lo n ke o baba kole kole
1: so nkan e mo pe mi na nebi nígbà tó sọ nípa aṣọ mo pe àwọn ẹbí mi wọn sọ wọn ní tó bá jẹ pé ìwọ ló ní àṣẹ lórí ọmọbìnrin pé ó ti wà lákàtà jíjẹ mímu rẹ ìdí nǹkan bá ṣe ìwọ ló ń take responsibility lórí ẹ àwọn ẹbí ìyàwó ẹ wọn sọ pé yorùbá sọ pé tá a bá ti fa
0: àgùfẹ́ mú
1: àjòkù ẹ
0: lẹ kí n kó blow bọkùnrin sọ jẹ yorùbá tó
2: kù
1: ọjọ́ láti kú àṣẹ lọ́kọ́ tó
0: nù wà láti kú tọ́jú
1: àpò mi àṣẹ lọ́kọ́ tó nù
0: wà láti kú ó ti lọ́kọ́ tọ́ nù wà àjọ tí àjọ tọ́ ló mọ̀ sọ abẹ́ ọkùnrin ni
1: bàbá
0: bó ti ẹ̀ fẹ́ràn ẹni o láksan n tó wà ṣẹlẹ̀ ní mo wá gbọ́ ọkùnrin o ti lójú òní ti àti gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó lọ yẹ àwọn oògùn kan expire lórí gba túnráyọ̀ tí túnráyọ̀ sì ń da oògùn náà ti ń sunkún
1: daddy oògùn tó ti expire láti 2025 ó wà ń bẹ̀ which is pé last month ni mo kọ́ dé fún un ló kó dénú
0: ilé ọ̀la fi ṣe léyà bẹ̀. n tí mo wá bí ọ ni pé ṣé ká gbà pé ọjà rẹ yóò rí ìtura gbà yóò rí new.
1: èmi fẹ́ da lókòwò ara mi.
0: n tí mo gbọ́ mo ti gbọ́.
1: foodstuff mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ta nù lẹ̀.
0: báyìí
1: sẹ́ni tó fẹ́ ta kò sẹ́ni tó ń ta aládùúgbò wa.
0: o fẹ́ o
1: a ń lọ láti lọ rà
0: sí ilé
1: kékeré nìyẹn fún mi.
0: kékeré nìyẹn
1: fún mi.
0: bọ́lá ṣe parí ìjà pẹ̀lú arákùnrin tó mú ìyá tóráyọ̀
1: kó lé. mo ti sọ fún wọn ọlọ́run ni àti wọn kìí ṣe
2: ọ̀rọ̀ orí afẹ́fẹ́.
0: kìí ṣe orí afẹ́fẹ́
1: ọlọ́run orí afẹ́fẹ́
0: kan o ti parí ọ̀rọ̀ ẹ jẹ́ ń gbẹ nìkan ìpínlẹ̀ láyé tó rọ́jọ́ tirẹ̀ ló ta ló wà ń bẹ̀ o. hello.
2: ó kọ yín àti ibi tẹ ti ń pè wá.
0: ẹ ti wọlé what a pity she sorry. ìgbà o ta ló sọ̀rọ̀ láti bo láti dí ìkan ẹ bá ń dá sí pé tí ọjọ́ ti lọ à ń gbọ́ yín dáadáa.
3: ẹ̀rí ìgbéyàwó tí ìyá ìyàwó ò bá ti lọ́wọ́ sí kéṣe ewu ń bẹ lóko ló ń gẹ́.
0: bàbá arìnrìnàjò lórí ọlọ́run yànjú ẹ̀
4: ẹ̀sùn á parí ẹ̀ lọ́tọ̀ọ́ lọ́sùn
2: pẹ̀lú àṣẹ ọlọ́run.
0: hello.
2: ó
0: kọ yín àti ibi ẹ ti ń pè o. ìyá mi ọpẹ ló yẹru ẹsùn.
3: mo kí yín lé yín ò ní dáàbò bàbá tó bí ìyàfọ mi yẹn mo kí wọn wọn ṣe o
0: wọn làwọn kì í yẹn
3: ṣe wá kí ọkọ ọkọ ni mo ní bá sọrọ o bàbá tó sì wà ń bẹ̀rù náà wọn ti bá yín sọ ògbó gidi ọrọ ẹ má jojú ó ti o tá a kókò sóbìnrin tó dá tá a bá sì ń fẹ́ràn ọkùnrin la dá sí yín ẹ má ṣe mi séèkì pẹ̀lú ọmọ yẹn o
0: sọgbọ́
3: ẹ má ṣe mi séèkì pẹ̀lú rẹ o owó ti para rẹ lẹ̀ fún yín ó lóun ò fẹ́ máa bímọ káàkiri ẹ má dé aláàmú
0: o
3: lọ́wọ́ yín lọ̀rọ̀ yẹn pọ̀ sí ẹsùn wọ́nà tẹ́ fi lọ́dọ̀ màmá bí màmá bá gbé wá ní nílé ẹ̀yẹn gbé ní rírọ̀ ojú ọ̀fẹ́ rú ẹ̀kọ́ ọlọ́run wà pẹ̀lú yín o ẹ̀sìn máa gbéjì àlàáfíà.
0: ẹsùn ojú òsì ẹsùn. jíjẹ ọjọ́ mẹ́jọ tá a tún pàdé oníyẹnsẹ́ ọlọ́bẹ̀ ẹ̀sẹ̀ yìí tẹ́ ẹ bá fìfẹ́ jẹ́ mo dúpẹ́ lọ yín o sẹ́yìn ó àdágbére báyìí kẹjá rí ilé àbíbí ilẹ̀sùn tí.
2: láì gbẹ ní wá.
5: akí gbogbo ọmọ nàìjíríà pé ẹ ṣe kọ́ pé tún bá wa ṣe iṣẹ́ láàrin adé wálé ọlá ọmọ fún ṣọlá àríra láyọ̀ tó bá di lọ́jọ́ mẹ́jọ eré o.
2: ọ̀làbísí ọ̀làdọ́yìnbó ló ń sọ pé pàdé wá tún di lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tá a máa mú tuntun wá sé tí gbọ́ yín àní sáré ríra o.
0: ilé ò ní lè yín o ẹ̀rọ ní nàyín ẹ̀ ní ronú láìdélé ẹ̀ ní rodò láìdódò ẹ̀ ní tókò

aago méjìlá ti lù láti ìkọni 32 FM 94.9 ẹ̀ka san ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ là mú tọ̀yìn wá ṣáájú ẹgbàwọ̀n kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àjọ elétò ìdìbò olómìnira ilé wa àti àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò òun náà ló ti pa kún ìgbìyànjú níbàmú pẹ̀lú ìgbáradì ètò ìdìbò sípò gómìnà tí yóò wáyé nípínlẹ̀ Èkìtì. Ilé ẹjọ́ ló ti wọ́gi lé ẹjọ́ kòtẹ́milọ́rùn eléyìí tí àwọn àjọ tó rí sí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó pè gẹ́gẹ́ bí ilé ẹjọ́ bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé kò tọ́ fún wọn láti mọ ta àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lóòjì tó ń ti owó ìtanràn. Nílẹ̀ òkèèrè ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ló ti buwọ́ lu àdéhùn èyí tí wọ́n fi pè fún àti ti ẹnu ìdá ogun bo akọ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì náà. Ìròyìn lágbo amúgbòrodùn òǹkọrin Takasufeni Primo òun náà ni ròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé ó ti sọ ní yanya wípé àkókò ló ti tó fún ẹ̀yà ìgbò láti bọ́ sórí àpèrè ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìròyìn ọ̀hún rè lẹ́kùnrẹ́rẹ́ olúbìpẹ́ Fatoye ló ní ròyìn yín. Gẹ́gẹ́ bó ti ku ọjọ́ méjì péréte báyìí léyìí tí ètò ìdìbò sípò gómìnà tí yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bó ti ṣe ṣáájú kéde ìyún pé bó bá ti di ogúnjọ́ oṣù kẹfà ọdún òun náà ni kí ètò ìdìbò ọ̀hún kó gbéra sọ. Ìròyìn ti jẹ́ kó di mímọ̀ gẹ́gẹ́ bí àwọn àjọ elétò ìdìbò olómìnira ilé wa tó ń ti àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò gbogbo tó fi mọ́ àwọn igun àwùjọ bí wọ́n ṣe ń pakún ìgbìyànjú wọn láti wà ní ìgbáradì fún ìkẹsẹ̀járí ètò ìdìbò sípò gómìnà náà. Àjọ elétò ìdìbò olómìnira ilé wa náà ni ròyìn ṣàlàyé ọ̀rọ̀ wípé lónìí gan òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní àti máa fi àwọn ohun èlò ìdìbò èyí tó kàn rìn ṣọ̀wọ́ ránṣẹ́ sí àwọn ìjọba àbílẹ̀ 16 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àbò ara ẹni làbòlú tá a mọ̀ sí sífù dìfẹ́ǹsì òun ni wọ́n ti fi àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún tó tó 10,000 ṣọ̀wọ́ ránṣẹ́ iyùn látàrí àti mójútó àwọn bùdó ìdìbò àwọn olùdìbò nípínlẹ̀ Èkìtì. Òun náà ni wọ́n ní ìrètí láti tún yan ọmọoyè sórí àpèrè gómìnà iyùn láàrin àwọn olùdíje 13 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń bẹ lórí pápá ìgbagi lágbo òṣèlú eléyìí tí wọ́n sì ń díje ní ti ìbútòrò àwọn ìjọba àbílẹ̀ 16 ọ̀tọ̀ọ̀tọ̀ léyìí tí ròyìn tó sì tún tọ́ka sí pẹ̀lú àwọn wọ́ọ̀dù tí àpapọ̀ òǹkà wọn tó jẹ́ 100,000 pẹ̀lú àwọn ibùdó ìdìbò tó lé ní 2,000. Ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ bó ti jáwé pé ètò ìdìbò ọ̀hún òun náà ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ń tọ́ka sí gẹ́gẹ́ bí èyí tí yóò jẹ́ àyẹ̀wò ṣáájú ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027. Ẹni tó ti fìgbà kan rí jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ètò ààbò nílẹ̀ yìí Mike Ejiofor ló ti bẹnu àtẹ́ lu ètò kan eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó gbé kalẹ̀ pẹ̀lú èròǹgbà ètò ọ̀hún òun náà ló wà fún àti ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó ń ti ìsọni dọ̀tun fún àwọn ikọ̀ adàlúrú tí agbésùmọ̀mí kí wọ́n dà wọ́n papọ̀ mọ́ àwùjọ wa nígbà tó ń fi àríwòye rẹ̀ léde òun náà ló jẹ́ àsìkò eléyìí tó ń kópa lórí ọ̀kan lára àwọn ètò wa níkànnì 32 FM 94.9 tá a pè ètò ọ̀hún ní pódíọ̀mù. Ejiofor náà ló pè fún ṣíṣàmúlò ọgbọ́n àtinúdá èyí tó lóòrìn lórí ọ̀rọ̀ ètò ààbò ní ti ìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú bó tún ṣe tẹ̀pẹ̀lẹ̀ mọ́ wípé gbígba agbára lọ́wọ́ àwọn ikọ̀ adàlúrú tó ń ti àwọn ìṣòro ètò ààbò tó ń wọ̀yé àjà pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló pè fún ìṣàmúlò ọgbọ́n àtinúdá tó dógbin yàtọ̀ sí àti mọ́ da àwọn papọ̀ mọ́ àwọn aráàlú
gẹgẹ bi erongba ijoba lati tubo da awo iko agbesumo mi ohun eyi ti won ti ju idawo won sile ninu ariwoye re gẹgẹ bi akosemose leka ito abo owoye gẹgẹ bi eleyi to je pe o kudi e ka to papa julo lasiko to je pe isoro eto abo lorilede Nigeria ona lo tubo ngogo si gẹgẹ bo ti se pe kin re ki pelu igbaradi e awon eto odibo ti yo waye lorilede yi siwaju si ninu oro re o je ko di mimo pe awon iko ada luru ohun ona lo je pe nse na ni won gbajumo awon ile eko lati lo re mo se ikolu si won ne ba mu pelu bo ti je pe eto abo to wa nbe ona lo je eleyi to wa perete eji ofo lo ti wa ra webe si awon alase lati ri pe won pa kun igbeyanju leka eto abo papa julo layika ohun ayida eyi to je ti awon agbegbe to je ti ile eko pelu afikun oro wi pe o ye ki won se amulo ogbon atinuda lati le wagbo dekun iyun fo n to nsokunfa isoro eto abo ni ti butoro orilede wa Nigeria ile ajo ko temi lorun to njoko lolulu lewa Abuja ona lo ti da ejo kan eleyi ti awon ajo eyi to moju to igbon safefe nu gege bi won ti pe ejo won ta ko idaju eleyi to ti saaju wa tele gege bi iroyin bo ti taka si Jane Esuan Iyag gege bi eni to lewaju awon igbimo adajo ohun nibamu pelu igbejo ohun eleyi ti awon ajo to moju to ile ise igbon safefe bi won ti je ko di mimo wi pe ejo ko temi lorun ti won pe ona lo je eleyi ti ko lese nile iroyin je ko di mimo wi pe saaju tele ona ni adajo Rita Ofele Ajumo Gobia bo ti saaju gbe idajo ohun kale nile ejo giga ti ijoba eyi to wa ni ilu Abuja ta ba gbagbe wi pe ni ojo keta dilogun osu kini odun 2024 ona ni adajo Ajumo Gobia leyi to fifi ofin to ntowo agbara leyi to si je ko di mimo pe awon ajo to nri soro ile ise egbo safefe ona ni ko ni agbara lati fi owo toran milionu marun naira gege bi oje lati ma fita awon ile ise egbo safefe labe yi to ni se pelu esun lati ma jiroro lori isoro eto abo to nti awon akale to ni se pelu iwa igbesumomi ni ti butoro orilede wa Nigeria losu keri odun 2026 ona ni ile ejo ko temi lorun eyi to njoko lolulu lewa Abuja ona lo to da ejo mi ohun nu tiketike leyi to ni se pelu bo ti je pe awon ajo na ni won tun pe itako idajo eleyi to ti waye saaju tele losu karun odun 2023 ona ni ile ejo giga ti ijoba apapo orilede wa Nigeria to njoko lolulu lewa Abuja lo tun gbe idajo ohun kale wi pe awon ajo eyi to nri si eka le ise egbo safefe ona ni ko ni agbara lati ma ta awon ile ise egbo safefe lochi milionu marun gege bi owo itanran awon egbe alarobo epo bentiro lorilede wa Nigeria lo ti salaye oro eredi to fi ja wi pe adinku to de ba jala owo epo bentiro ona ni ko ti farahan nibamu pelu ile ise epo to je ti Dangote bo ti saaju fi lede ni ti butoro orilede wa Nigeria eni to je are gbe ohun Billy Gillis Ari ona lo je ko di mimo wi pe owo epo bentiro iyun labele ona lo je pe ogoro awon idojuko ona lo nse akoba fun leyi ti ko si ti je ki ijasa osun adinku owo epo ohun ko han lara awon araalu o toka si awon kudi kudi eyi to nfoju han gege bi owo eyi ti won fi ngbe epo to fi mo awon ohun elo ti won lo papa julo ati ona ogbon atinuda lati ma fi pin epo ohun o salaye si waju si bi pe igbenu soke eyi to de ba owo ja la epo eleyi to nfoju han lemo lemo ona lo ni se pelu bo ti je wi pe awon nkan ti won lo bo ti gbenu soke leyi to si je ko je ki
o ma je ki irufi awon isele be ko foju won saaju teyin ninu oro re o to tepele mo wi pe ogoro awon idojuko eleyi to nse akoba fun awon ilana eyi ti won lo lati fi sise won o na lo nko ipa pataki papa julo laoko to ba ye ki ayipada ko de ba owo ja laipo latodo awon egbe alarobo ipo bentiro niti buturu orilede Nigeria iroyin agbaye lekun rere lesin teti gbo lati koni 32 FM 94.9 nile okiri are ile America Donald Trump tonti oluku re Masoud Pezeshkian o na ni won ti saaju bo walu iwe adehun eleyi ti won fi pe fun ati ti enu ida ogun bako laarin awon orilede mejeji ohun gege bi igbero to nti adehun tin be laarin awon eni oro kan o na ni won ti pe fun asoyepo oro ati ona lati fori oko oso odurun iyun laarin ogojo odun sasiko ta wa yi lara adehun eleyi ti won jogba o na ni lati tun lo ri esi oju ona omi eyi to je ti omusu lati wa gege bi ona mi eyi ti won mo gbe epo to nti afefe gas gba ninu afikun eyi to je ti adehun tin be laarin won o na lo ni se pelu igbero pelu owo kan ti won pe ni $300 billion owo le okere gege bi owo eyi ti o wa lati fi se awon agbende awon ibi to ti denu kole lasiko ti won fi ja pe ta laarin ara won be na ni orilede America on lo si gbodo gbese kuro lori gbogbo ase yi to nfowo agbara le orilede Iran ade ohun o na ni won fori oko re so odurun gege bo ti je bi pe are orilede France iyun Emmanuel Macron o na lo gba awon eni oro kan lalejo pelu apeje ale gege bi iroyin bo to se je ko di mimo pipe ayeye iwe adehun ohun ti won jobu walu o na ni yo waye bo ba ti de ojo eti iyun ni orilede Switzerland iroyin lagbo amugborodun onkorin ni olawale eni ti gbogbo aye tun mo se Ibrahim ohun lo ti je ko di mimo wi pe aoko lo ti to fun orilede wa Nigeria lati daro wipe oye ki aya igbo ko bo soroye iyun nile ise are orilede yi o soro won di mimo laiko lasiko eyi ton se iforo wa ni lenuwo lori ile ise radio kan lo ti salaye oro wipe oye ki orilede wa Nigeria ki won gbagbe ohun ateyin ki won si gba alaafia mora siwaju si ninu oro re o jawe aki iwowo eleyi to ni se pelu isoro eto abo to nkoju ekun gusu ila orun gege bo tin se akoba fun aya igbo lati de oroye eyi to je ti ile ise are to si je ko di mimo wi pe ogo ara ogoro awon igun nigun to nti lajo lajo lorilede wa Nigeria o na lo je wi pe won tin pese irone lagbara papa julo leka eto abo to me gege bi ohun elo fun ti oselu fun iroyin yajo yajo tabi awon isele to sele laika ohun agbegbe yin te fe fi to wa leti ele fi atejise yin so woranse si oju opo obare ni soro yi 0705 655 0949 tabi ke kan si wa ni yara ikoroyin jo wa ile erin Laughter House Okay, tente mokola nilu badon kinto malo awon koko to jeyo ninu royin ogun re le kan se aje leto dibo lominira lewa atawon iko eso alabo lo ti pa kun igbiyanju won nibamu pelu igbaradi eto dibo sipo gomina ti yo waye nipinle Ekiti ele ejo o na lo ti wo gile ejo ko temi lorun eleyi ti awon ajo to ri si ile ise egbohun safefe ti won pe tako idajo eleyi to ti waye saaju tele nile okere orilede America to ntile Iran
lo ti buwalu iwe adehun eleyi to pe fun ati ti enu ida ogun bo ako laarin awon orilede mejeji na ani riju ban lo lori royin agbaye wa lekurere fun ti tasiko ta wa yi ni koni 32 FM 94.9 olubi npe fatoye lo ko mi ese be tin teti gbo wa yoda fun awo

ni n ò ní yé búramúramù ní jù méjì àsúnrí ò sí lọ́jà gbọ́ ìkọ̀nì tí ó ṣe bí 32fm sí ti wà ní ìdùnnú àtayọ̀ ọlọ́run ó pọ̀ kò kọ̀kẹ́ ó pọ̀ 32fm 94.9 à ń fẹ̀ nígbà gbogbo ayé. Alákàló lagbada, mọ̀ríwò lólò kó mọ̀.

0: ẹyára ilé ẹjọ ẹ má ṣe ìbínú sí mi kó lè dà náà ni mo ti ṣe ojú òpó sílẹ̀ láàrin ìṣẹ́jú bíi mẹ́ta sí mẹ́rin nísìnyí a lọ sójú ọjà ó yá ẹ bá mi gbẹ́nu sí mike. Hello.
1: Hello ma.
0: Ẹ káàsán ma.
1: Ẹ káàsán ma o.
0: Yes ma. Ẹ gbọ́ kí ni kí n ṣe o.
1: Ṣe rí tí ò bá fẹ́ da márèèjì ẹ̀rú kó lọ ṣéǹjì orúkọ yẹn sí Nissan.
0: Sórúkọ ọkọ mi. Kí lọ change orúkọ yẹn sí Mr. Mrs. Mọ́tò táwọn tí bàbá mi rà fún mi.
1: Ẹ gbé bàbá ẹ̀ bá kú ní nǹkan ohun àtọ́ ìmọ̀ fún wọ́n jọ ṣe márèèjì ni. Kó lọ change ẹ̀ sí Mr. Mrs.
0: Bẹ́ẹ̀ ẹjọ́ máa Mr. Mrs. yẹn ṣé ẹ jẹ́ ká gbà pé Jide ń sìn kó change sí Mr. Mrs. Jide.
1: Bẹ́ẹ̀ni.
0: A máa is all right ma, òun náà wà pẹ̀lú wa, ó ń gbọ́, ẹ ṣe ma. Ẹ jẹ́ ká fẹ́lòmíì láyè mà láti sọ̀rọ̀. Ta ló wà lójúde lọ́hùn pẹ̀lú mi? Wọ́n ní kí ìyàwó kó gbé mọ́tò sí bàbá ẹ̀ ra fún kó lọ change sí Mr. Mrs. Jide. Mi dẹ̀ lè rán àkọ́kọ́ tí ẹ bá mi dá sí. Hello somebody. Hello.
2: Ọba mi ẹ kú ètò.
0: Mo wà pẹ̀lú yín sà.
2: Àtijọ́ ọ̀sẹ̀ mo ní gbóná ìlàlẹ́ àná mi.
0: Ẹ ṣe. Ẹ ṣe.
2: Ọkùnrin yẹn ò nífẹ̀ẹ́ ìjìnlẹ̀. Ìyàwó bá ní ọkọ lónìí, èdè pétúláṣì ni kò fún ọkọ ọkọ nígbà bẹ́ẹ̀ níyàwó olúkọ mẹ́ẹ̀. Bí mo ṣe ń bá jọ gbà ẹ̀ ọ yàtọ̀ fún wọn pé wọ́n ti jọ ní pọ́mì láàrin bàbá àtọmọ.
0: Bẹ́ẹ̀ni.
2: Ọmọ mi bèrè tó bá fẹ́. Ó lè sọ pé tó fẹ́ nìyẹn, wọ́n dẹ̀ nìkan ló ṣe fún. Irú ọmọ kan máa fẹ́ lò ó lò tó aláwọ̀ tó bá fẹ́ lò kó lò.
0: Kò sì ẹsẹ̀ pé kó má gbé.
2: Iná ni mo ń
0: sọ. Ohun tó wọ́n níbi tó bá fẹ́ gbé lọ kó máa gbé lọ.
2: Kò nífẹ̀ẹ́ rẹ̀.
0: Ok. Ẹ ṣe. Ẹ ṣe. Ta ló sún wà lójúde lọ́hùn pẹ̀lú mi? Ó yá o. 09062949 tàbí 07055000 ẹ jẹ́ kí n gbé láti apá bí. Hello.
3: Hello.
0: Ẹ káàsán ma.
3: Ẹ káàsán.
0: Yes ma. Yes ma.
3: Àti ẹ̀fẹ̀ mo lè bá ìṣẹ́
0: o. Àmì.
3: Kí ọmọbìnrin yẹn kọ́ má ṣe jẹ orúkọ ọgbọ́n àti dámọ́tò ìlú yẹn lọ́wọ́ ẹ̀ ó lọ́kọ ẹ̀ ńgá tó bá nífẹ̀ẹ́ kò sí tí ó má jọ lò kò sí tó bá ìdìbò kòkòkò ní kọ́ má lò.
0: Bẹ́ẹ̀ni.
3: Kí ló ní kọ́ lọ ṣe ń jẹ orúkọ fún. Ọgbọ́n àrékèrèké táwọn ọkùnrin máa ń dá nìyẹn.
0: Ó ní kó change ẹ̀ sí
3: orúkọ tó má dá lóhùn o.
0: Ó ní dẹ̀mbà bẹ́ẹ̀ òun ló yẹ kó bàbá yẹn gan fún kò ń sọ ọmọ
3: ẹ̀.
0: Hello.
4: Hello ma.
0: Ẹ káàsán ma, orúkọ yín àti tẹ́ ẹ ti ń bá mi sọ̀rọ̀.
4: Yàbáyọ̀ mi ni.
0: Lásìmọ́ ni yà. Lásìmọ́ ni yà. Ẹ gbọ́ tó bá jẹ́ yìí ni kí lẹ máa ṣe.
4: Tó bá ṣe mí ni èmi ò ní lọ change orúkọ o.
0: Kí ló dé ẹ nífẹ̀ẹ́ ọkọ yín nìyẹn o.
4: Ó ṣe bẹ́ẹ̀. Eléyìí tó jẹ́ ti tèmi òun ló ní. Eléyìí tó jẹ́ ti ẹ̀mí mo ní. Èwo ni dandandan. Tóun bá rà tàbí tí dàdí ẹ̀ bá rà fún. Ṣé ń máa wá sọ pé kó lọ change orúkọ tí ẹ ti tèmi ni. Agbọ̀rọ̀ ni kó jẹ́ ọ̀kan ni. Definitely ọkùnrin yẹn kò ń ṣèfẹ́ òtítọ́ lóní pẹ̀lú ẹ̀. Ẹ túṣẹ́ mọ́ mi.
0: Ẹ ṣe. Wọ́n ní tó bá jí àwọn ni àwọn ò ti ẹni change ẹ̀ ń táwọn ẹni tẹ́ ń pe nọ́mbà mi má pe nọ́mbà mi nọ́mbà tán bá fi síta lórí afẹ́fẹ́ oníkẹ́ ẹ lò. Ta ló wà lójúde lọ́hùn pẹ̀lú mi? Hello.
5: Hello ma, ẹ káàsán.
0: Dádì mi ẹ káàsán sá, orúkọ yín àti tẹ́ ti ń bá mi sọ̀rọ̀. Lásìkò ọ̀la ẹ gbọ́ kí ni kárábìnrin yẹn ṣe láàrin ìṣẹ́jú kan mo lọ sójúde lọ́hùn.
5: Ẹni nǹkan tó kàn máa ń yà mí lẹ́nu nípa àwọn ọkùnrin bá ṣe máa ń ronú máa ń yàtọ̀. Ẹ nítumọ̀ kankan sí mi ó yá ó gbé dé o ó yá kódà ó ní má fọwọ́ kan gẹ́gẹ́ má lò ògo ní fọ́lọ́hùn. Pọ́s bẹ́ẹ̀ yìí kó lọ máa ṣe ìjọ orúkọ ẹ̀ kó lọ máa irú nǹkan láàmì sí pé irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọn ti fẹ́ kí àwọn kó lọ kó gòkè jù wọn lọ.
0: Ẹ ṣe ẹ ṣe ẹ ṣe a lọ sójúde lọ́hùn ẹ ṣe sà inú mi sì ẹ̀dùn pé ọkùnrin lẹni tó pè wọlé.
6: aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà òkè.
7: Adé dáadáa aláwọ̀ funfun ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú. Bẹ́ẹ̀ àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀ kì í fi ṣàkíyèsí pẹ̀gìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán pánlá a máa mú ìrìn àjò rẹ̀ yá kíákíá. Ọba làmàlà láàrin àwọn oúnjẹ máa jẹ àmàlà kò sì lókun tó jíire ẹ kú ojú lọ́nà.

0: And a whole lot more. Classics from three decades ensures keeping oldies and music legends in your memory. The password game gives you an opportunity to win something good simply for tuning in. Music Celebrity Birthday runs off the program on weekly basis. Join Sanjay on Classic Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock. Right here, 32 FM, 94.9 radio station. Together, let's reminisce.
1: Dr. Strap Recycle àti Tamoto dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ Tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333. 09083013333. 09083013333. Andù wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà di rọrùn.
2: Ó lẹ̀ lọ́wọ́ mi ni jọjọ lẹ́nu ti rin láfún alábárò lọ́jọ́ ibide àyànfẹ́ mi láàrin àwọn òkèlè àmàlà àmàlà kọ́rọ́ bọ́tọ́ nínú àwo kọ́nlá kọ́nlá nínú apẹ kò bá ṣe gbẹ̀gìrì kò ṣe wédú ogi amala kò ní sanwó lọ sóde ẹnu ẹbí amala náà kọ ó wa dẹ́dà ló sọ ìyẹ̀fun dogun ẹbí amala mi o ajẹta omi oge sí aya lára ẹ̀kọ́ ojúlọ́nà o.
3: Lọ́sẹ̀ yìí lórí Sabẹ́ńkò ọ̀rọ̀ ìkọ̀kàn ní gbangba ló ń bọ̀.
4: Nǹkan kan ṣẹlẹ̀ nípa marriage mi. Ó wá di pé every time o lè wa ń kó ṣọ́ọ̀bù mi. Nígbà yẹn láàrin 2 years, o lè kó ṣọ́ọ̀bù mi fún 7 times.
3: Ẹ pàdé wa láago 12 kọjá ìṣẹ́jú 15 lọ́jọ́ Friday. Sabẹ́ńkò.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú fm gbóṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dáti tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́ rẹ jẹ lọ́wọ́ arẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn

0: Ah, bo ti le je pe akoko idije fe ya agbaye, ohun na la wa e sibe sibe ko ni ka ma so nipa awon nkan to n sele lagbon bomi. Tori e lo se wu mi losan toni lori ikanni ta wa 32 FM 94.9 kan eden iposunu. Ka ti bi karakata bere. Saju ko to di pe kini on yo fe na oju gangan e n gba pe ba won kan se nbenu dije fe agbaye tan gba bolu lowo e ka won egbe gba bolu si reti wi pe agba bolu lo rawo ti o se daada ninu dije on gbe la won ko duro ti gba ti kan ti kan won ti o se nu re ko wa se karakata lowo e won yan awon kan fun wa ni role iko tori pe won ma won oju lowo karakata tori bi won ye n ba yin soro yi iko liverpool na ti fi die mule pe won wo okan lara won agba bolu eleyi to je pe won be ninu dije ti fe agbaye lowo e boya lori de japan boya lagbon bomi ni emi o ti le so akoko ni o so ba so ni pare sugbe le to dani loju ni pe ikoti brighton won so lo polu yasin ayari lori adeun eleyi to fe fe loju pe boya pe ikoti liverpool ati chelsea to fi mo tottenham won fi fe han si agba ball iko brighton o je pe ba ti mo won won ki ra ira kura to je pe agbon ti won ti ra omo won ta ni opopo yoku ti o mo wo gidi wa fun awon iko to ba fe ra ni koja won kara kan ta fi bere ta tun gbo ni pe saji roberto lati nu ko ti como ni orilede ti italy nri je siria pelu iko eleyi ti fabricas to nko sodi o se ta ti ko nu be na tori pe ade re o ti tenu bodo ko je pe ade ohun belenja niyan ni ta gbo ni pe neymar bayi ni so pe yo wa pelu iko se gbagba lo brazil ko ni re bi kankan ninu dije bo te je pe ko ni gba nu fagabaga e te fe gba pelu iko ti ayi ti e ma ya pe gba bolu o ni ifarapa bi iroyin se ngbe ati ta wa na ta tun mo nura koko ta wa lori eto lowo so toni to n jade ni so pe carlos quiros olukọ ni to gbe se ori ede ghana lo je pe olukọ ni to je ori e to ti fe po julo lo je pe o ti ko iko kankan sodi lati bori nu fese won se tori pe majumo ini iko ghana nigbati bolu won ton tenu bodo lo won ki panama mole won si de koto fun won ninu fe gbagbaga won carlos quiros mo de portugal o na lo ni akole le to ti lewura julo ai gege bi ajo fifa ben che fi die mole won karakata nbe lori lori le ati ni akoko ti an soro lowo yi tori pe sandro tonelli won ni awon royin mi tin jade lori e mo pe iko ti man u iko man city arsenal ta won mi won fife han lati gbi agba bolu sugbon bayi na ati le so lori n to sele nigbati van der vaart to wa ni di mo ma woran to so pe awon chinko japan ba kan lori lori oro won mo toro danijin lori oro to so jade ohun sugbon iyen ko la fi se koko oro tori pe karakata gangan la mu lokan lakoko tan ba soro yi nta gbo ni pe iko ti arsenal leyin ti agba idije ti league le gesi leyin odun ogbon ba ti soro won ni jeremy monga won ti fi us lati nu ko ti egbe bolu ti leicester city bo je pe ke se egbe bolu to ti pe ogun odun sugbon sibe na emi costner wi pe won feran lati ma ra awon opo lo lati aye baba arsene wenger to si je won lowo gidi gan di rasco yi to je pe awon opo lo ti pada wa di ose potu ele to wulo fun iko na iroyin rin jade lati nu ko ti juventus wi pe alali lati saudi arabia won ti fi feran lati gbe kefren turan agba bolu laarin gungun sugbon bayi bi iroyin se gbe won ni agba bolu so pe ohun o ti se tan lati lo si saudi lomo de ara ohun tori pe won fi die mule pe iko man united atawon ko bi ninu league legacy won fi fe han si agba bolu iroyin to fara pe ti mo so tan oni si yeremi doku ti a wi pe awon egbe bolu lo ni ranran lo to won oda ko won won na ti fi fe han lati gbe agba bolu sugbon o ti fi die mule pe ade otutun to n soro e lowo pelu ko egbe bolu ti man city olonbe lo kan aya ohun yeremi doku ni won fi die mule ba mo rede be omo ohun iroyin mi to gbe won mo ni pe iko ti bi Real Madrid won ti gbe igbese won ti pinu loye oro Rodrigo agbawo lowo egbe won be la won royin bi ngbe pe Michael Olise won be lara won agbawo ti ko Real Madrid to mumulaye awon ti o fe gbe ni Rusai be won tun toka si pe ninu ko ti egbe agbawo ti Atletico Madrid bo ti je porogo ni won Madrid se tan lati sowo Julian Alvarez bayi nigba ti oro Michael Olise ti o fe jora won boro gbogbo nkan lo sese ka pe kelu lori eto lowo oro le ama won fagabaga bele ba se nsoro nkan ti fe bere lori eto ni ruro le ta nsoro lowo re e ma je ki ngba wa lakoko tori pe ta pe kelu opo akoko won osito kan wakati kan a le pe ko dun wo ko dun gbo ka pin laarin ara wa ko si nitumo seyin te jo lolu fe wa e de tori e kinkin pe kaabo sori ikanni adere iposonu tari 2 FM 94.9 orile Czech Republic ati pa olo South Africa bafana won ti bere fagbagaga won e mo pe iko meji lo padanu fagbagaga koko won ni isori to wa niko South Africa oni Mexico don fi sewo pelu ameyi meji sodo te tun wa padanu agbabolu meji si Tony ati Swani o le ma je ipenija fun won looto tori pe si Tori ohun agbabolu to nbere fese won se ni ko to gba card bi abala caution tenu bodo lo amo ti Swani ohun gba card be na tun ti bujo bayo e fese won se meta ototo ni oni ko pa iyun bi ko South Africa ti e ba mori bo ni isori to wa abi malala mi loruko temi je o the sport crystal lori 32 FM 94.10 akoko ohun ti wa to bayi katu kasa katu pere pere oro
1: ridwan adekunle clever king kabo so reti oge Rafael amba le lo kan ti mo nje mo kin yin kabo babo
0: oro ni gba ka tun ma fi agogo kun ma tori pe ore de Czech Republic won ti teyan kan soju South Africa bi ifese won se bo se bere agbo be ni owo bi ka fi bere tori pe akoko ko se mu so lokun ariwa de kun le clever
2: atogun
0: loju opolopo eyan ote lo gbe South Africa subun la kokko sugbon le n to ba ni oye bi ba la ifese se gbagba se ma ri papa se lo to bi julo lori le Mexico ni a ti pe South Africa kabo nigba South Africa na gba lejo won lodun 2010 iko South Africa na da bebe nigba ti won mi aragbaya mu ya won sugbon pe omi laarin ara won amo ita gba kuino na bi kilo lohun tin je agbaba lori de Mexico laarin seju merin lo mi awon eleti iko Mexico ti an fi bori won ninu fese won se loni ireti kan to nbe fun South Africa o na ni pe to ba ri ami to lewura mu ninu ile to ba ta omi ireti e tinrin koju Czech Republic awon na pada ninu fese won se akoko won koju South Korea
2: iko mejeji don gba bolu nu sori ha ti an wa lo je pe won o ri ogbon kankan da lati le boru bo se je pe iko Czech won si ni won go nte iko South Africa won ko ni go kankan to je pe o nbe ni iha ti odo ti e sugbon kan ti mo kan roye bayi na fa won to be gbon ba sinbe ayo ti diseju meje bayi ni sin yi won ti go South Africa ni eyo kan iyan bi di mole go da bi gboro yen yo yiwo sugbon kan ta gbo lenu awon alakosu awon alase idije ni o se je ko je pe oya te ba fe mu best user won le mu odo won te won na fi ga ba gele kita emi se nduro si ori oro ti temi ko to di gbogbo ile isele mo so pe South Africa ni o ko ja te ba gbagbe lojo yen o na le ti ri to ti isele yi ko se won tori boya eleya meya tabi nkan kan ko si to kan mi pelu yen sugbon kan ti mu kan fe benbe ni pe fo yi orilede tabi kokan ninu figabaga akoko ni bi ta ti je meta ninu sori ta wa lo ri gba card pupa meji ninu awon to je wi pe
0: so wa ni substitute lohun si to le leyin oko
2: iyen nikan gan lasan gan factor okay ka bai bo ke o merci o te la je sin awa se won di go meta yen o le ri awon yan kan be je pe factor won ninu team even o le je kan gbe won wole ke pe e ti mo bo okay nigba yen possible se le ruju to ta ba bi le gbe kanu si kanu le place e ju bi mewa a di yi pada
0: papi lo I know when they go mess up
2: ko so meta de gan beta kanu ni place ju mewa ni meta gbe si kanu di go sugbon na ni si bayi e wo iru si to yin ta soro gbe o gbe gbe se bi won gbe si lasan ni kini kankan e gbagbe lori yen yo ti pa mura won red card meji ni first match ni world cup so iyen gege ni wahala to de pa sugbon na asiko si wa na bayi ni iseju mewa bayi ni si asi ni nkan boya bi ogorin iseju lati je ko ya mo tun kan si tabi o sugbon kan ti mo kan mo to da mi loju ni pe mura awon rede South Africa yi agbabo lo mura awon ti ku
0: mura o hai
2: ko da ko ti e se nkan kan kese pe o ko haya ha ko ti e si mera because to fi mu oluku to fi mu ajo le won gan to fi so pe awon ori itileyin ba won je mo rin lati gba yen wa pa awon ore niti latara opolopo awon to je pe awon ti nko ni gan to je awon murede won gan je pe nko ni kakiri na ti terminate ogbo show won to so pe in to sa won gan a kan boju awon iran iraq gbe won ba won fi awon gan wa lati koju mo yen wa o be po ju tawon yen lo so emi ori nkan kan ti orile South Africa ti le se ni di je ju pe boya wa se se o te ma ri drum bi sugbon kan ti mo nwo yi orilede check ina awon na ni di ayo so emi oro pe nkan kan be ti le se mi je yo lo to na football ku se da o le je ko boya bi gaje lo bi gaje lo ke pada mi ku se ki ta so ni bayi na awon na ti nbori lo ko to ri pe o pada wa lati eyin ta ba boju si won na je ninu fe se won se akoko so emi oro pe ohun kan kan be fun orilede South Africa bi pe mo ba wa gbiyanju daada a le mo reti omi sugbon mi yen gangan mo fun won bi 30-37 ni
0: aseun gan ni ayanana studio raf
1: atokun
0: pelu ifese won si akoko South Africa gba ko se n to fe gba ru ifese won si tan gba yen osubarabade fun oluko ni Hugo Blues to ko won sodi o fe gba ru ifese won se koju okan lara won orire to gba lejo odije n to ri lokan ni pe saje n dabo bo le mi bi ya o ba po ko mo le wura 83,000 spectators koju awa ta je alejo papa fun orede to je pe South Africa inu odije to gba lejo e gan lo ti ni tumo gbeyin lati gba na o ti dewo o se wa leni ni a le da lekun sugbon niru e ni bayi ni si ka wo alakale orede South Africa e ri pe marun lo ko se inu ifese won se to gba lakoko koju orede Mexico to gba lejo idije ohun sugbon leni orede Mexico orede South Africa won ti pa idi oreda loni won se bi e ni fe gba ballu ti o ba latako fa la jo ba fa lakadi mẹrin leyin mẹta laarin mẹta lọ waju oni ona lo mo de wa kiesi wi pe ko si lile foster ninu line up igan o tumo si pe oluko ni gan ti gba wi pe o n se asise ninu alakale to n lo tele boya ko ri esi to da latodo lile foster ṣùgbọ́n tí ẹ bá nẹ́fẹ́ ṣe kankan lẹ́yìn inú ìfẹsẹ̀wọnsẹ̀ a mú ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Modiba tí ó ní farapa kó tó di pé gba ìfẹsẹ̀wọnsẹ̀ kọ́kọ́ àti Modau ní apá ọ̀tún lọ́wọ́ ẹ̀yìn pé àwọn tó lè fún South Africa ní àǹfààní àti sọ pé àwọn fẹ́ bolẹ̀ ní mo kọ́ ẹ̀ náà ń bẹ lórí pápá kí lè rò pé South Africa ní láǹfààní ilé pàápàá jùlọ ní ìbámu pẹ̀lú nǹkan tí Czech Republic tí ẹ ṣe pẹ̀lú South Korea bí ẹ ti lè wúra tó.
1: Ẹ kò sí nǹkan kan tẹ́mi pé orílẹ̀-èdè South Africa fẹ́ ṣe kó wọn ní experience kankan tá máa sọ pé bóyá nífẹ̀ẹ́ àgbáyé orílẹ̀-èdè kan tẹ́ pé èèyàn lè bẹ̀rù àbí pé wọ́n máa wá láti ilẹ̀ adúláwọ̀ tẹ́ pé wọ́n kàn lè dẹ́rù bẹ́ẹ̀ ni but nǹkan tí wọ́n ní tí wọ́n lè ṣe òun náà ti ń perform fún wa yìí. Africa bí náà lè ti máa gbìyànjú àbí tán bá pé wọ́n gbé wọn ti Nàìjíríà bí àwọn orílẹ̀-èdè kékèké kan náà lè ti máa sọ pé wọ́n fẹ́ gbìyànjú agbára wọn. Ní first match wọ́n sì fi aláàkọ́tọ́ gbá kojú Mexico wọ́n dílé wọ́n lu márùn lẹ́yìn eléyìí tí wọ́n lu mẹ́rin sí kíló tí ó kọ́ ṣẹlẹ̀ 7 minutes yìí. Wọ́n ti ọkọ mi àwọn wọn defense náà lámọ̀ tó pé wọ́n lè ṣe wọ́n ní àwọn tó jẹ́ pé agbábọ̀ lọ́wọ́ wájú pé wọ́n lè mi àwọn dó à ń sọ ní àwọn pé àwọn factor kan tó orílẹ̀-èdè South Africa ní pẹ̀lú tó ṣe ń bọ́ nínú díje fẹ́ àgbẹ̀ pé àwọn agbábọ̀lù tí wọ́n lò yẹn abẹ́lé náà àwọn agbábọ̀lù ti ń gbábọ̀ tó pé wọ́n jẹ́ ìmọ̀ra àwọn dáadáa mọ́ọ̀sì àwọn agbábọ̀lù yẹn kí ilé wọn ní South Africa bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbábọ̀ pé wọ́n jẹ́ ti mọ́ra àwọn dáadáa tá bá sọ nípa àwọn aṣọ́lé wọn tó fi dé àwọn agbábọ̀lù ni wọ́n wà mí pẹ̀lú àwọn kan tó pèsè wọn ní àtẹ́wọ̀ta first attack yẹn sọ nínú bọ́ọ̀lì gan tó wà mélòó gan nìkan tó wà mélòó gan láyẹ̀yàn tó pé ó rí mì bẹ́ẹ̀ bọ́ọ̀lì ti ní sí wọn ti relegate lọ sí division so nǹkan tó bá wà lágbára ló lè ṣe ló jẹ́ lè fún wa àjọ orílẹ̀-èdè South Africa mi ò lè wá láwọn àwọn tó pé wọ́n rètí wọn jù nǹkan tó yàn bá nìyàn ò lè fún yàn so nǹkan tó máa gbá wọn lẹ́yìn tó bá ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tó kún ọ̀yẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó máa gbá sìn kọ́ wulẹ̀ máa bọ̀ padà kó wá mójú tó iṣẹ́ wọn tó pé wọ́n sọ pé ọmọ nàìjíríà ti fẹ́ gbà tọ̀ mọ́ wọn lọ́wọ́ so mi wulẹ̀ ẹni tí bóyá tí orílẹ̀-èdè South Africa lè ṣe nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tó máa wọ́n fẹ́ jáde tọ̀ wọ́n Czech Republic yìí wọ́n máa tún mi àwọn sí ni ó ti fẹ́ pè kejì gan lẹ́ẹ̀kan tó di pé sideline padà sọ pé ẹnìkan ti sálú gan ní apá bẹ́yìn so kò sí tó máa wọ́n fẹ́ jáde tọ̀ BP wọ́n sì máa mi àwọn wọn tó máa wọ́n fẹ́ dílé náà kó má tún lọ commit foul ẹ̀rọ tán tí wọ́n kọ́ ṣe ni pé káàdì méjì tẹ́ tí wọ́n kọ́ gbà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ aláàkọ́ ní tí fẹsẹ̀ oríṣẹ́ bẹ̀rẹ̀ ẹ̀tọ́ wa lọ ń gba red card nǹkan tí wọ́n tẹ́ pé wọ́n ti ọkọ̀ kòkù ní apá bẹ́ẹ̀ nìyẹn so wọ́n kàn máa gbìyànjú agbára wọn nǹkan tí èèyàn bá ní òun lèèyàn lè fún yàn South Africa wọn ní nǹkan tó take láti lè sọ pé wọ́n fẹ́ máa compete ní world class báyìí wọn ní àwọn agbábọ̀ ìtẹ́pọ̀ wọn lè sọ pé wọ́n máa compete ibi tí wọ́n lè ti máa compete náà ni pé bí ata bá ń gba AFCON àbí ta bá ń gba àwọn CAF Champions League àbí nǹkan kan bẹ́ẹ̀ wọn nìkan mo lè sọ pé bẹ́ẹ̀ wọ́n lè ti máa perform dáadáa ṣùgbọ́n ní nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje fi ẹyà àgbáyé and ibi tí wọ́n tún wá pín wọn mọ́ orílẹ̀-èdè Mexico tẹ pé ó jẹ́ àwọn orílẹ̀-èdè tẹ pé ó wà láwọn tó gbàlejò fi ẹyẹ yìí kò sí nǹkan tó fẹ́ ṣe mí ìfẹ́ rí pé níwájú àwọn olólùfẹ́ ó ti máa kọ́ jẹ́bi factor aláàkọ́kọ́ pé àwọn olólùfẹ́ wà pẹ̀lú wọn so ẹ máa kọ́ fún wọn ní morale booster so ìfẹsẹ̀wọnsẹ̀ aláàkọ́kọ́ tẹ sọ́kọ́ pàdánù kò sí ẹlẹ́ẹ̀kejì pressure máa wà lórí pé afẹ́sáyé mi àwọn so afẹ́sáyé mi àwọn yẹn ló jẹ́ kó ń ṣe ẹ̀yìn lẹ́yìn títí orílẹ̀-èdè Czech Republic tó fi ọkọ̀ rí àwọn ọmọ mi tó fi rìn mí báyìí so mi rí nǹkan mi tẹ pé orílẹ̀-èdè South Africa fẹ́ ṣe ní ìrọ̀lẹ́ tó ní jí pé ìyá àmọ́yà kan tó ti mi yí kọ́ wulẹ̀ dáàbò bò so tó ń bá wá rí káńtà o òun náà lè wà tó pọ̀ fẹ́ fi mi àwọn ṣùgbọ́n àwọn agbábọ̀lù tó ń kó sọ iwájú mi rí bẹ́ẹ̀ nǹkan kan wà nù wọn tẹ pé ó lè ṣe káńtà lẹ́yìn tí kan bí a tí wọ́n bá rí ààyè bí a free kick àbí corner tó máa rí yẹn náà dùbọ̀ lé orílẹ̀-èdè díẹ̀ kó ṣe ṣe fún Portugal lánàá òun nìkan mo rí pé bí a kankan lè yè jáde ní ìfẹsẹ̀wọnsẹ̀ lè tó Czech Republic náà òun náà nídìí ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń gbá lọ́wọ́
0: yìí. Alright Usman Haruna ni amojú ẹ̀rọ tá a jọ ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ lọ tòní wọn orí ọ̀rọ̀ ti South Africa àti Czech Republic gẹ́gẹ́ bí ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́wọ́ yìí òun náà ni mo ṣìwà mo fẹ́ fi kankan ṣe àkàwé pàápàá jùlọ bóyi jẹ́ pé kí n tó jẹ́ ọmọ Nàìjíríà ni mo ti jẹ́ ọmọ ìyá Láìdé àti bàbá Láìdé bí mo sì jẹ́ ọmọ ìyá Láìdé àti bàbá Láìdé wọ́n jẹ́ kó dímọ̀ pé ọmọ pagun láre mọ ni mí nígbà tí mo jẹ́ ọmọ pagun láre mọ nílùú Ìbàdàn ló sọ mí di ọmọ ìlú Ìbàdàn ló sọ mí di ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kí n tó jẹ́ ọmọ Nàìjíríà kí n tó lè mọ kéde wípé African ni mí ṣùgbọ́n báyìí gẹ́gẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ South Africa tó gẹ́gẹ́ bí ara wa wọ́n dé ẹ̀ka òtò òṣèlú bákan náà wọ́n dò lọ́rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá báyìí bí nǹkan ṣe wá rí ìtàbá kíyèsí dáadáa à ń lójú ọjà mọ̀ ń bọ̀ o ṣùgbọ́n kí n tó di pé wọ́n fùlẹ̀ lórí ọ̀rọ̀ olóye tí clever jẹ́ kájọ wò dáadáa pẹ̀lú ti Czech Republic tó gbá pẹ̀lú Korea àti tó gbá lọ́wọ́ pẹ̀lú gbèsè gò kan tó ń bẹ̀lẹ̀ ǹjẹ́ ní South Africa gẹ́gẹ́ bí ẹni kankan tó lè dá kankan padà bó bá dá padà ṣé ìrètí ń bẹ South Korea ni ó padà gbá mo rí àwọn fọ́nrán kan lánàá níbi tí South Africa ti na ọmọ Nàìjíríà pa kí ni ìjọba Nàìjíríà ṣe lórí ẹ̀ jáde 2FM 94.9 ìkànnì ẹ̀dẹ́rìn ìpò òṣùnà àlọ́jà ń bọ̀ ẹkú kalẹ̀
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor, 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Now more rich chicken taste, more enjoyment and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
5: Wake up.

0: 32 FM, 94.9.
1: Adédàda aláwọ̀ funfun. Ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú. Bẹ́ẹ̀, àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀. Kì í fi ṣàkíyèsí pẹ̀kìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán. Pánlá a máa mú ìrìn àjò rẹ̀ yá kíákíá. Ọba làmàlà láàrin àwọn oúnjẹ. Máa jẹ àmàlà kó o sì lókun tó jíire. Ẹ kú ojú lọ́nà.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ọya ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E.
2: Sálárì. Bọ̀dá mi, ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ọya lókun ìgbìyànjú, ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: I'm in love, oh.
7: Hey, mo si yo fe, oh. Sonia tomato sachet. Oh, Sonia. Mo fero Sonia tomato sachet go. Oh, redodo. Oh, ki. Oh, dun. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. Awori ato yo. Onje mi adu si. Sonia tomato mix inje ki onje dun.
8: Hey, you pass me.
9: It's okay.
8: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32 FM 949 fẹ̀yìn ẹ̀ àsápù.
9: It's okay.
10: Bí mo bá fẹ́ ṣe ìgbádùn ara mi, kí n fi oúnjẹ tó yáyì ṣe agbèjì ara, máa yá mú ọba oúnjẹ. Ìbá jẹ́ dúdú fẹ́ẹ́rẹ́fẹ́ tàbí funfun lẹ́lẹ́ pẹ̀lú alábárin rẹ̀ gbẹ̀gìrì aláwọ̀ òféèfèé tókì lẹ́kẹ́tì àti àwọn àkọlù kan gba ọ̀rẹ́ tòótọ́ rẹ̀ bí ìpọ̀n mọ́ kíká tó ká bí táyà tó gba tahanu tàbí ẹja kíká borí dúdú réúréú ìpàdé dọ̀nà fún tòló. Àmàlà mi ọ̀wọ́n ẹ̀kú ojúlọ́nà.

ẹ káàbọ̀ padà látòjúde ọjà ìkọ́ni tatu fm lẹ́ ń gbọ́ 94.9 ni ọlọ́kẹ̀ tí ń tẹ premier lawa ní mọ́kọ́lá ń bàdàn káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa ẹ bá mi yọ ní ètò èyí tí ń lọ lọ́wọ́ bí ta ti ń dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń ṣayẹyẹ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan à ń bá àwọn èèyàn torí pé aláyọ̀ làwa náà bí ìdùnnú bí ayọ̀ sì wá ní wọ́n ní ibi tí wọ́n bá ti ń ṣe nǹkan ayọ̀ 0906-2009-49 ibẹ̀ lẹ máa fi mẹ́sẹ̀gì ń ṣọwọ́ sí ó lẹ jẹ́ sms ó sì lẹ jẹ́ whatsapp message màá mú màá sì kọ́ jáde èyí tẹ máa fi síbẹ̀ náà ni orúkọ ẹni yẹn nọ́mbà ẹni yẹn àti pé kí ni wọ́n ń ṣe ọjọ́ wo ni wọ́n ń ṣe èyí tẹ wá ń kí wọn gan báwo ni bá ṣe pọ̀ yín láàrin wọn tí pé ta bá dárúkọ yín lẹ́ẹ̀kan wọn nírọ̀lẹ́ mẹ́jọ alágbájá ni tẹnìkan bẹ́ẹ̀ wájú mi ti ọgbẹ́ni ibrahim látòmíyalé on the 24 lẹni yẹn máa celebrate birthday wọn 24 sì súnmọ́ ó dàbí next week wednesday ni ẹ kò sí tó burú tá a bá mú un ní ìjọ mẹ́jọ angẹ́lẹ̀ má tiẹ̀ fọkàn sí gan pé 24 ni ṣùgbọ́n tá a wá ní pé lánàá ẹ ṣe báyìí lánàá yóò yóò rí bá ń ẹ lè fi àtẹ̀ránṣẹ́ sọ padà níjọ́ mẹ́jọ ṣùgbọ́n táyé bá wá gbà wá lẹ padà sórí ẹ̀ mo wò ó pé ó sì súnmọ́ ó sì súnmọ́ ó sì súnmọ́ ṣe gbọ́ bá àwọn ọ̀gbẹ́ni ibrahim ọyẹ jí kúrò lórí yẹn kí n lọ sí bòmí. ẹyí kí n lọ sọ́dọ̀ princess basira àti olayinka abioye àwọn celebrate day wọn lánàá ọpẹ yẹmi abioye ló ní kí n bọ́ọ̀n kí wọn my big sister ni wọ́n pè wọ́ ọyẹ jálọ kọ́lọ́run jẹ́ kí wọ́n gbé.

àwọn tí wọ́n rárá dá là ń pè yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ dára tí ò rárá dá torí pé àwọn gbàràdá gbàrà lọ́wọ́ wọn wọ́n pé ẹ̀mí lóde yẹ kí n ṣe nǹkan yìí o

bẹ́yàn bá lọ sóde oríṣiríṣi oúnjẹ ló máa ń wà ńbẹ̀. Ẹjẹ́ ọmọ yìí pé oríṣiríṣi oúnjẹ ṣe wà ńbẹ̀. Nítawọn yìí máa ń béèrè fún ju ọ̀wẹ́ náà ni swallow. Bí àmàlà ó ti yé yín. Àmàlà yẹn ó ti wá tún wọ́n ti ṣe yàtọ̀ kéṣe tó yẹ kó máa wà nínú nylon. Wọ́n máa kọ́ sínú abọ́ ni wọ́n máa bu ọbẹ̀ lé lórí. Nǹkan táyàn tún fi máa ń béèrè fámùlà ni pé tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ̀ dáadáa. Tẹ́ ẹ bá lo sóde tí wọ́n bá fẹ́ fún yín lóúnjẹ tó apẹ́ rice ni wọ́n á kàn bá yín fi ẹran kan sí àti mẹ́mẹ́. Adìlẹ̀ fún máa tẹnu orí rẹ̀ sì máa pé méjì ṣùgbọ́n tá a pọ́ àmàlà ni ẹran bíi méjì ló máa wà ń bẹ̀. Ó tún máa náírà bá wù lẹ́gbẹ̀ẹ́. Kò wá síbi òde táyàn bá fẹ́ ṣe àmàlà gbọ́dọ̀ wà ń bẹ̀. Ẹ ti mọ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti gbé dé lọ́dún náà àmàlà àmàlà first ni àyájọ́ ọjọ́ àmàlà. Ìgbà wo ló máa jẹ́ gan ọjọ́ ló máa jẹ́ gan àkókò ló máa jẹ́ gan déètì jọ́ wo gan ni. Èló gan ló máa bá dé gan wọ̀nyí pé bí ọ̀fẹ́ náà ni a fi ń dára wa lára yá a fi ń dáwọ́ dùnú a fi ń mọ rírì yín ni. Ẹ̀yin tẹ́tí lóko mọ̀ yìí pé kò ní gun pákó sì ní gunra. Ọ̀lẹ̀ tí ń gbọ́ ẹ̀lẹ̀ tí ń gbọ́ àwọn ìpolú ẹ̀ lérè fihàn ẹ̀ múra sílẹ̀ dáadáa yóò tún wá dùn gbọ́gbọ́ tún wá kan sí. Ó yẹ já lọ ẹ yá tún lọ kí àwọn oníkan ò ní àwọn láyẹyẹ bá a ṣe ń ṣe lórí ìtẹ́ bá mi yọ̀. Ẹ máa fi àtẹ̀ránṣẹ́ sọwọ́.

0: àníṣe ti gbọ́tàn yẹn ìwọ̀fà mọ́fà ẹ tó pé ẹsẹ̀ rẹ̀ yẹ̀gẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ tà sí ọbọ̀sọkọ̀ ọlọ́fà ọlọ́fà gbẹ́sẹ̀ lé ìwọ̀fà mọ́fà mọ́fà wá wò ó pé ìwọ̀fà yóò gbọ́dọ̀ lọ mẹ́fà wá mú ẹgbẹ̀fà ọ tún wá mú ìwọ̀fà mẹ́fà ó wá fẹ́ lọ fi gba ìwọ̀fà rẹ̀ èyí tó wà lọ́dọ̀ ọlọ́fà ó wá fẹ́ lọ fi gbà á ìwọ̀fà mọ́fà kan ni ọlọ́fà gbẹ́sẹ̀ lé o ó wá kó ìwọ̀fà mẹ́fà pẹ̀lú ẹgbẹ̀fà ó fẹ́ lọ fi gba ìwọ̀fà kan ṣé kẹ̀ ṣe pé èèyàn pa tó rẹ̀ èèyàn dáná nínú. lówe lówe ni ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa olóore ìlú ni kò síbi méjì tó gba tari bí ilẹ̀ rè. tatitu fm lẹ́ngbẹ́ tí mo bá ṣe máa ń ṣe lówe lówe lówe lówe láàmọ́ sí i ọtún wọnú ètò kan ni ṣùgbẹ́lẹ̀ olóore ìlú ni. ibẹ̀ láti máa ń bá àwọn èèyàn wá sọ̀rọ̀ àwọn èèyàn bíi ichif àwọn èèyàn bíi cso tó jẹ́ pé ẹ̀yin náà lè ran wọn ń ṣe ẹ wá ń bèrè iṣẹ́ ẹ̀rí ju wọn pé bò ni wọ́n sì ṣe é. ẹ máa lọ sórí ìtàkùn ayélujára facebook ẹ máa lọ sí instagram ẹ máa lọ sí youtube. ẹ ṣe àwárí 32fm949 fẹ̀yìn ẹ̀ 32fm949 fẹ̀yìn ẹ̀. ẹ máa fi àwọn àwílé yín sọwọ́ síbẹ̀ tí ẹ bá ti wá ń débẹ̀ ẹ tán ẹ kàn má fi sọwọ́ nìkan ẹ tún ṣe ẹ pẹ̀lú àwọn míì àwọn kọ́mẹ̀ntì yẹn ó ṣe pàtàkì torí tẹ́ ẹ bá ti ṣe ẹ àwọn tí wọn ò sí níbẹ̀ gan tún máa notify wọn àná tún máa join wa padà. ẹ káàbọ̀ nísànsán èmi ni kúnlé fàníyì fanlá tv kọ̀ǹpútà àdáfa oníròyìn yín ni àti ná gbàrá àti ná gbòòrò àti ná sẹ̀kùkú àti nọ́nà jíjìn àti ṣe àgbájọ gbogbo rẹ̀ bẹ́ẹ̀ ṣe fi rán wa. bẹ́ẹ̀ náà ni àwọn olóore náà wọ́n ti ń dé lọ́kọ̀ọ̀kan àtẹ̀jẹ̀jì ẹ tún gbọ́ tuntun lẹ́nu wọn ibi tí wọ́n ń gbé yín lọ wọ́n gbé yín débẹ̀ ẹ tí ì rí nǹkan kan gẹ́gẹ́ bí cs ó ṣe máa ń sọ wọ́n tún sọ mọ́rọ̀ lónìí cs ẹ kalẹ̀ o.
1: Aki
0: àwọn kinní
1: gbogbo ẹyin kinní tẹ wà nàìjíríà àtẹyin ọmọ nàìjíríà ara nàìjíríà pé ẹ kú dídí àsìkò
0: yìí
1: ẹdẹ kú tí ojú ọjọ́ bá ń sọ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa pé ètò yín ètò olóore ìlú ibi tá a ti máa ń jábọ̀ ntàbẹ ṣe fún yín
0: àti ntàbẹ ṣe
1: ntàbẹ fojú yín kàn ibi tàbẹ gbé yín dé ntàbẹ bọ tàbẹ fi gbá yín àti tẹyin gan ti fi gbára yín tẹyin fi kọlura yín
0: ẹ ti fẹ́ẹ́ fi kan gbá wọn lọ́wọ́ yìí.
1: àìrọ ẹ mọ pé àwọn nǹkan míì wà oríire ni ó gbọdọ gbá yàn ẹ gẹ tiẹ so ntí ó wà nbẹ nìyẹn ṣùgbọn ẹ lè máa wò pé òun mi nìkan lè ń gbọ́ iṣẹ́ ìlú náà ni ichif ń ṣe káàkiri níbi dẹ́ ti mọ̀ pé àsùn àwo nìyẹn kò sì bí sámòsì funfun tí wọ́n ta ní róye dúdú kò dẹ̀ tí yóò ṣe dúdú dúdú dẹ̀ ta ní róye funfun èyí ró kádún ìlú ò lè wà kọ́mọ̀ láwọn kùdìẹ̀
0: kùdìẹ̀ wọ́n làdẹ tí ẹ ń ṣe yìí lágbára.
1: So ṣùgbọ́n ẹ fọkàn ara yín balẹ̀ gbogbo ibi tó bá kù sí tí ìjọba wa ò tí ì dé ẹ má pariwo ta ẹ má ké ẹ má gbéni àti má bẹ kò nídìí kẹ má ké kẹ má gbó káàkiri ó ti yé yín.
0: kò nídìí kẹ má gbó káàkiri ó ti yé wọn kẹ má mú mọ́ra. ẹ ṣeun ẹ jí kí n jẹ́ kọ́ béèrè kan lọ́wọ́ yín ná tá a bá wò dáadáa a ní orílẹ̀-èdè equatorial guinea gẹ́gẹ́ bí ìkàlẹ́ àwọn ìṣọba kan ń bẹ̀ wọ́n ní pé ó kọ̀wé fi

0: ìyàyọ̀ ó ló fẹ́ rí mi.
1: Bàbá Àjọ̀kẹ́, ṣé Àdá gbé àdáfà tá à ń gbé kiri náà láti ìgbà tó ti dàrún rérú fún mi tó ti da gbogbo ẹ̀rú fún mi? O ti ẹ̀ bọ́dà pé kò ti ẹ̀ wá wọ ẹ̀yìn kò wò kí ló ṣẹrẹ̀ fún ẹ? O ṣe yẹn ọmọ méjì girigbagirigba èmi kan kó káàkiri wo bí mo ṣe rí, màá sanwó skúù ọmọ, màá rèrè màá rèrè màá ra tọ̀hún tó dẹ̀ dáa bẹ́ẹ̀ ó dẹ̀ gbé ìyàwó kan sínú rẹ̀, ṣebí mi ló yẹ kí wà nínú rẹ̀ nígbà tó fẹ́ tó fi ọ̀rẹ́ mi rọrùn sílẹ̀, ṣebí mi ló yẹ kó gbé sínú rẹ̀? Ọmọ ọ̀tọ̀ tó mú fún ìyá Àjọ̀kẹ́ náà ló gbé káàkiri tó dẹ̀ dáa bẹ́ẹ̀ mo fẹ́ sanwó ọmọ skúù rí nsìn, mo ò rí nǹkan kan, a máa fi fóun rí ẹ̀ káàkiri rin tó yẹ kó rí bẹ́ẹ̀.
2: Ìyàyò,
1: wa tó ń wù yìí ò dáa o.
2: Ìyàyò,
1: mo ń da ẹrọ òun.
2: Nà máa bẹ́ẹ̀ kó má bínú.
1: Mo ti gbọ́.
2: Lákòókò nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, mi ò rìgírẹ́tì pé mo bá ẹ dọ́rẹ̀ láti ìlú yín bẹ̀ yẹn. Torí àwọn èèyàn tó wá láti àgbègbè yín bẹ̀ yẹn very industrious and nice people. Wọ́n dẹ̀ wà accommodating. Ó wà lára àwọn kan tó entice mi tí mi ò fi mind pé Marry Woman yẹn tó jẹ́ ká bẹ̀rẹ̀ ìrìn àjò yìí.
1: Marry Woman tó wá dàrí fún mi.
2: Regrettably, ó dùn mí.
1: Ó dàrí rú fún mi rà.
2: Mi ì dá lérí fún ẹ, that was
1: part of
2: your carelessness.
1: Carelessness ni kí ni? Ṣé o máa gbé fóònù sáyà káàkiri ni?
2: Tí n bá ti pè é máa delete.
1: Ó wà nílé ọkọ ó dé máa keep message. Ìgbà tó rọ send gbogbo eré sórí kìíní fún mi, mi ò mọ̀ làwọn mọ̀ pé wèrè làwọn fóònù tó ń gbé káàkiri yìí. Ìmí gan wà ti gbàgbé pé o ti ṣe gbogbo eré fún ẹ, a dẹ̀ tún padà á ní mẹ́mórí kiri kan.
2: Mistake tí mo ṣe.
1: Oh my God.
2: Ìyàyọ̀, mistake tí mo ṣe ni pé mi ò jẹ́ kó máa lo button phone ẹ lọ. Torí àti máa ṣe video call, mo ṣe ra Android yìí fún ẹ. Mi ò mọ̀ pé ló tún máa lead sí exit ẹ ní ọ̀dọ̀ ọkọ ẹ. So ká má fa ọ̀rọ̀ gùn. Má bínú. Ká ní kò sáwọn ọmọ má yẹn lọ́wọ́ ẹ ni, kò sí nǹkan tó burú wáyé pé wọ́n lo kó sọ́dọ̀ mi lóòótọ́. Bọ̀ afẹ́ni lóbìnrin ò lè fojú rẹ wo ni. Ẹni tá a gbà lóbìnrin ò lè fọ̀rọ̀ mọ́ra ẹnìkan bẹ́ yẹn. Kò kàn imájì kí n káwọn ọmọ ẹ nílá ọkùnrin méjì kí n kó wọn sọ́dọ̀ kí ni ìwà ni mo fẹ́ fẹ́. Kò mọ́pọ̀lọ́ dání náà.
1: O ròyìn tẹ́lẹ̀.
2: Mo ròyìn tẹ́lẹ̀ nǹkan tẹ̀mí sọ ni pé kákan máa wúlò fúnra wa ni.
1: Kí a máa wúrò nǹkan ni. Ṣé èyí tó gbé sí ìròrí ẹ̀ ní ṣeré bí ọmọ rin?
2: Yes, n pe fresh vegetables ni yẹn.
1: Agbébọ̀ adìyẹ rí ìsìn ọ̀rọ̀ ìfẹ́ ẹni tó gbé.
2: You've defined it well. Agbébọ̀ adìyẹ ni.
1: So ẹni tó bá ti gbé, ó ti bímọ kọ rírì ìsìn ọ̀rọ̀ rin.
2: Ọ̀rọ̀ kọ́.
1: So ààrẹ fẹ́ ẹni tó wùwá mọ́tò yí pa àti
2: bímọ. Ìyàyọ̀ ìyàyọ̀.
1: Àwọn ìdí àti gbogbo yín ròrí kiri yóò dáa fún ẹ rà
2: o. Ìyàyọ̀ ṣé àgbọ̀ tiẹ̀ má ṣe pé
1: fún mi. Àwọn
2: ìdí yìí
1: yóò dáa bí ráńgbé jẹ́ ṣe rí lóye kó ló ṣe stand fún ẹ bẹ́ẹ̀.
2: ó yẹ kó ti máa sọ̀rọ̀ bí èèyàn náà láti jọ ìwá. Nǹkan tí mo sọ ni pé kìí ṣe pé ọlọ́mọ kan ọlọ́mọ méjì jẹ́ àrùn. Mi ò mind láti fẹ́ ọmọ bọ́kọ ẹ ṣe jẹ́ sí mi náà, ìwọ àti ìyàwó mi lọ rẹ̀. A ṣe má ṣe tó wá ìwọ náà ló dẹ̀ ní ìṣòro yẹn. Mi ò mọ̀ wà délé wa báyìí bí ni.
1: Ṣé mi rìn mo ṣe bẹ́ẹ̀ ni? Ọ̀rọ̀ tó dá mi pé ó dá mi dá. Ṣé mi ni mo ní kí ìyàwó ẹ má rin kó má rin bàkásì fún ẹ ni?
2: Ẹ fàǹfààní àwa náà
1: ni. Ṣé mi ni mo ní kó má rin ni? Ọmọrú tó ti wá ó mọ̀rú tí mo ti wá ra ó. Ipé tá a bá ráyà a máa rẹ́yìn. Kí ló dé?
2: Bí ẹ ti wá rẹ́yìn ilé ọkọ yín náà wá dà báyìí. Nǹkan tẹ́mi lè
1: ṣe fún ẹ yìí ò dá o.
2: Ti mo fi lè amẹlẹ́rẹ́ situation yìí sìn. Ló lówó sukú àwọn ọmọ ẹ.
1: Gbogbo ẹ náà ló wà ní account fún ẹ náà, ọ̀rọ̀ owó rí message gbogbo ẹ̀ mú ti message fún ẹ tẹ́rẹ̀. Ṣé gbogbo ìgbà náà ni ká máa pariwo yín? Ẹ bá mi fi nǹkankan rè lórí kí ṣe pé mo sàn school fees tó ń sìn, mi ò ní rí nǹkankan rápò. Gbogbo ọjà tó wà ní shop fún ẹ náà ló ti lọ rẹ̀. Imagine.
2: Má bínú.
1: Ẹ ṣe.
2: Ṣáàrọ̀ ti wípé mo láwọn ọmọ mẹ́ta nílé. Bákan náà,
1: obìnrin kan lè fún un bẹ lọ́dọ̀ mi.
2: So nǹkan tí agbára bákà máa ṣe má wọ ni máa rọ́wọ́ mi.
1: Ó dà.
2: Bó o wá ní ìta sọ.
1: Ní choice náà o, ǹjẹ́ o rí gbogbo ẹ́ńjìn gan ti fẹ́ràn nígbà tá a rí èèyàn kankan tó máa service fún ẹ.
2: Ọjọ́ wo la tún dákọ bí dá wà yín kọ́? Ọwọ́ pẹ́
1: ṣàkékè. Ibi náà wà ókè o.
2: Ibi náà
1: wà ókè. Bóyá ro mọ̀ pé mo mí sẹ́bà jẹ.
2: O jẹ́ pé
1: mo mí sẹ́bà. Mo ò kí n fẹ́ kí n gbé gbòkìní yẹn. Máa tó wà nílé fún ẹ orí ẹ ò pé kankan.
2: Èmi náà mọ
1: tí mo wà. Bí ìṣòro gbẹ́rìn kankan sí ìrùn rẹ ni mo rẹ̀ ń service ẹ́ńjìn ẹ̀ fún ẹ. Mo ń ṣe gbogbo everything, gbogbo eré pátápátá náà rí mo ń bá ṣe wèrè rẹ̀. Orí message ló fẹ́ràn dákú.
2: Bá mi gbé ìgòrí tébù yẹn, jẹ́ kí n lubricate
1: ẹ̀jẹ̀. Gbogbo àṣewò ẹ̀rọ ṣe rere rẹ̀ wọ́n ronú yẹn fún ẹ. Káàbọ̀.

0: ẹ̀mù tó dúró kìí ṣe dídún ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́nipòṣónú Laughter House orí òkè téńté Premier Mọ́kànlá Ìbàdàn.
1: Alábàárò lọ́jọ́ ibite àyànfẹ́ mi láàrin àwọn òkèlè àmàlà kọ́rọ́ bọ́tọ́ nínú àwo kọ́nlá nínú apẹ kò bá ṣe gbẹ̀gìrì kò ṣe wédú ogé àmàlà kò ní sanwó lọ sóde ẹnu ẹbí àmàlà náà kọ́ ó wá dẹ́dà ló sọ ìyẹ̀fun dogun ẹbí àmàlà mi o àjẹta omi oge sí aya lára ẹ̀kọ́ ojú lọ́nà o
2: ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírùn rẹ̀ hàn ní báyìí origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀ àfihàn origin nínú ike olódiwọ̀n 330ml rèé tówó rẹ̀ jẹ́ ẹgbẹ́ta náírà péré adùn rẹ̀ ò yàtọ̀ ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré ta lè mú káàkiri
3: Origin ta ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí lódiwọ̀n 330ml tí owó rẹ̀ ò sì ju ẹgbẹ̀ta náírà lọ àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tí ì pé ọdún méjìdínlógún o ẹni tí ni wọ́n.
4: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
5: Airtel.
6: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọra rẹ̀ di àgbà ná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck Bus, trailer, ipo yohu kimoto onwowa. Dr. Strap ora lowo yin. Eka siwa 090-83-01-33-33. 090-83-01-33-33. 090-83-01-33-33. Andu walo.

0: àwọn ìkàkùkù kan bẹ ńlẹ yìí o tó jẹ pé tá a bá fojú foṣẹ rere wọn kì í ṣe ń tó ní láárí rárá àwọn ẹni tá a wí ọhún wọn ti ṣe gudugudu méje yàyà mẹfà lórí èpẹ ṣe bí bàbá aráyé wá kágbélé ayé ṣeun rere ni la ṣe kóṣẹ rere àwọn ẹni tá a wí ọhún sórí ètò kan ètò pàtàkì tí ń jẹ
1: arábáni
0: lórí ìkànnì adẹ́rìnpọ̀ṣónú yín 32 FM 94.9 látàgo mẹ́sàn-án sáàgo mẹ́wàá gbogbo àṣálẹ́ ọjọ́ àlàmísì èyí ni ọjọ́ Thursday lètò tá a wí ọ̀hún ó gbìnà yá lórí afẹ́fẹ́ nígbàtí bá àmọ̀tán yín adémọ́lá adéjúmọ́ máa fòbèlè túkọ̀ tó sọ́ńtọ́ mọ́ọ̀tọ̀ tí jẹ́
1: arábáni
0: tọgbọ́n orí kọ́tàgbà kọ́ o adániwáyé fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ ẹ ṣá mọ̀ wípé ìrẹsì dábárò ìfaráyé ẹran gidi ló wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pa kéré ẹ jù wá lọ ètò àtàtà láàfin sòdiwọ̀n. kí máa fi àsìkò yìí kí ẹ̀yin olùgbà káàbọ̀ sórí ètò yín arágbàáni bó tilẹ̀ jẹ́ pé ààrí ọjọ́ musolókun lálẹ́ yìí ni ó jẹ́ kí n kán lu agbami ètò nísàn-án ibo là ń lọ lálẹ́ yìí òjèrè níbo là ń lọ lálẹ́ yìí

ẹyìn bàbá tó bí wọn gangan ti jẹ Joseph ò ní ládìpọ̀ yìí bó tilẹ̀ yẹ pé nú ẹ̀sìn àbáláyé ni wọ́n bí gbogbo wọn síjọ́ náà lọ́hùn-ún ṣùgbọ́n ń gbà tó dàárín kan ní nǹkan bí ọdún 1912 bàbá di ọmọ lẹ́yìn kristi ní tààràtààrá kódà wọ́n di ìránṣẹ́ ọlọ́run nínú ìjọ cms nílùú òṣogbo nípínlẹ̀ ọ̀sun chọ́ọ̀chì anglican ńjọ́ náà lọ́hùn-ún kódà gbogbo ohun tí ń wu bàbá tó bí wọn sáyé ni pé kí bàbá ó wo àwòkọ́ṣe tàwọn káwọn náà ó dìránṣẹ́ ọlọ́run bíi tiwọn ẹ ti ń bẹ ní ẹ̀mí bàbá tó

ọ̀rọ̀ bàbá wa gbajúgbajà òṣèré orí ìtàgé kárí ayé tí gbogbo ayé mọ̀ sí ṣàgó bàbá dúró ládìípọ̀ olúborí atẹ́gùn lálẹ́ yìí ìkan lára àwọn màmá wa tí wọ́n jẹ́ olórí wọn tí gbogbo ayé mọ̀ sí ọya tí wọ́n tún mọ̀ sí mọ̀rìmì àwọn ń sọ̀rọ̀ báwọn ṣe ṣe alábàápàdé báwọn ṣe fẹ́ ara wọn gẹ́gẹ́ bíi tọkọtaya

0: ọ̀kan lára àwọn gbajúmọ̀ òṣèré àgbà ṣàǹkó táwọn náà ti bá bàbá wa ṣiṣẹ́ rí njọ́kínní àná tí gbogbo ayé mọ̀ sí ẹ̀dá onílé ọlá bàbá wa olóyè lérè páímọ́ àwọn náà mọ̀ sọ̀rọ̀ lórí ọ̀gá wọn àtijọ́.
1: Lose the world. Nothing said that. Let me pay. àwọn òyìnbó wọn á káwa mọ òtẹjọ kan wọn ní afẹ ya iná tí ṣẹgun ọyọ jáde lẹnu lórí ẹni ti ka sinosis ẹrẹ ya nínú ṣàgó ọgá mi nílé wọn ò yìnbó wọn là wọn wá jókòó wọn ṣe ti kámẹrà lọ lọsùn lọsì nígbà tí ọgá jáde ọkà mú adìẹ àkùkọ kan lọ fa lọ fi ẹnu já orí ẹ ẹja bẹrẹ sí tu ohun à ń bẹrẹ ẹni what is it àní ṣàgó ti bínú torí pé iná ẹnu ẹsẹ fẹ yà èyí yà àìsí ẹ máa nídìí lọkọọkan ẹ máa fẹ yẹrì ó máa lọ tán ọgá kí ni ẹsẹ à lẹyìn mọ sọ pé ẹwọn ò yẹra wò wọn yà ní ẹnu ṣàgó wọn máa yarú ẹ ọgbọ ẹyìn òkìkí tó kà lọ gbá nígbà padà dé òṣogbo iléèwé tí ọgá ti ń ṣe tíjà tí wọn ti dá dúró pé eré ní máa ṣe kìí dúró sí kíláàsì ní adìtẹmọ ńgbà náà wọn wá gbé hillman ẹ oníyà lọ àwọn adé skul yẹn wọn káàkiri orí fíìd àwọn tíjà ti jáde nínú kíláàsì wíyá tádé lẹyìn tí ń gbọ wọn sọra kiri mo wá yìí kò títí títí wà lọ dúró sẹnu ọ̀nà gbáṣà wọn jáde nínú àwọn ikùn ṣàgó ìwọ ni agbóhùn ẹnu ìbò ọ̀dá bílà gan nínú wa kì í náà ní pẹ kulé àkíwọ ọmọ yìí ọmọ wa bàbá lóru jọ̀nà léèrè jọmọ táfi mo ní kò yé mi mi ẹ ti dá mi dúró gbogbo àwọn tíṣà ti ẹdá gbọǹgbà náà jẹ dìtẹnu pé èrè lèmi wá sí káàkiri èdò kíláàsì àwọn ọmọ afárahàn lórí pé mọ́tò mọ́sọ́gùn wa wọn ọkọ wọn èmi kẹ̀kẹ́ mọ́tò ń ṣe ṣiṣẹ́ nu látàyè báyé ni ẹ̀tanú àti ìkórira ti wà gbogbo ẹni bá ti dúró ti ọlọ́run yóò máa borí náà ni.

lára àwọn tí wọ́n jọ ń ṣeré ńgbà náà tí wọ́n tá a lè pè ní bí akẹgbẹ́ nígbà tá à ń sọ yìí ni bàbá wa Hubert Adédèjì Ogúndé àwọn bàbá wa Ogúnmọ́lá àwọn bàbá wa Oyin Adéjọbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà tá à ń sọ yìí eré gbogbo àwọn wọ̀nyí gbajúgbajà ní tẹlifíṣàn tilẹ̀ ìbàdàn tó jà kọ́kọ́ orú ẹ̀ láfíríkà ńgbà náà débi pé ọ̀kọ̀ọ̀kan nù wọn ló ti ní ọjọ́ tí wọ́n mú nínú ọ̀sẹ̀ tí wọ́n ó ṣeré tó sì jẹ́ pé àwọn olólùfẹ́ wọn kódà ẹlòmíì ò ní jà àfi tó bá wò wọ́n ńgbà tá à ń sọ yìí tẹlifíṣàn ìgbà náà lọ́hùn-ún kèé kúkú sàwọn tó kúkú ní lọ́pọ̀lọ́ nílẹ̀ jọ́ náà lọ́hùn-ún àwọn tó ní ọ̀pọ̀ ṣe wá rí gbogbo àwọn ibi tí wọ́n ti ní wọn wà á gba àlejò débi pé àwọn èèyàn ò dúró lójú wíńdò ẹlòmíì ò dúró lẹ́nu ọ̀nà kódà àwọn tó ní ilé gan àti jẹ fún wọn a máa dọ̀rẹ̀ torí pé èrò tí ó wà nínú yàrá tí wọ́n gbé tẹlifíṣàn tá à ń sọ yìí sí èrò ti pọ̀ kọjá kà sí nǹkan ibi tí eré àwọn bàbá wọn wọ̀nyí tó gbajúgbajà dé njọ́ náà lọ́hùn-ún ni àwọn eré tó nítumọ̀ ni àwọn eré tó ń kọ́ni lọ́gbọ́n ni àwọn eré tó jẹ́ pé àrùjinlẹ̀ ni wọ́n fi gbé kalẹ̀ ni tó àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́hun ọ̀kánjú à ń dàgbà ọgbọ́n gorí ọgbọ́n lára àwọn eré tí bàbá ṣe njọ́ náà ni ọba àkóso eléyìí lágbára pọ̀ ibi èèyàn bá ti ṣeré débi pé yọná lẹ́nu tó sì jẹ́ wípé iná ti ìjọba gan ńgbà tó bá tásìkò kí bàbá yìí pin dẹ́ta sọ yìí iná ìjọba ó mọ̀ lọ tí àwọn èèyàn mọ̀ rárá wọn mú ni pé èèmọ̀kílé eléyìí eléyìí èèmọ̀ ṣe ṣe bàbá eléyìí ọ̀dẹ́ mọ́ wọ́n ìbẹ́ lára wọn nísànsàn ni ó lágbára pọ̀ lára ẹ̀ náà ni ọba wàjà lọ́dún 1964 ọba mọ́rọ̀ lọ́dún 1962 ó lágbára lára àwọn eré tí wọ́n tún kọ náà ni sùúrù bàbá ìwà ta ni mo wọ́ ọkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má sì jẹ́ ká gbàgbé wípé bòde wà sinmi tó gbajúgbajà lórí ẹ̀rọ móhùnwámúwòrán ńjọ́ náà lọ́hùn-ún bàbá lọ́mọ̀ gbé kalẹ̀ fún iléeṣẹ́ tẹlifíṣàn yìí bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ bàbá wa dúró ládi pọ̀ ni àwọn tí wọ́n mọ̀ ìgbà náà wọ́n mọ̀ tó mọ̀ bòde wà sinmi bẹ́ńjà àwọn eléyìí wọ́n ń de tá ìwọ̀n ń wọ níkà àwọn eléyìí sì ń sọ ìbò wọ́n sọ gẹ̀ẹ́sì nígbà tó di ọdún 1977 bàbá tó fara hàn nínú àjọ ìpéjọpọ̀ àṣà kan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tá à ń pè ní festac the second world black and african festival of art and culture festac njọ́ náà lọ́hùn-ún nílùú èkó gbà tí bàbá wa olóyèlú ṣẹ́gun ọbásanjọ́ ń ṣèṣàkóso ńgbà wọn wà nínú iṣẹ́ ológun ni àjọ̀dún tá a wí ni wọ́n gbé kalẹ̀ ó lágbára kò síbi tí wọn ò ti wá ṣe dá sí ètò yìí kárí ayé pàápàá láti ilẹ̀ yẹn dúdú

0: Hello? Hello?
1: Kale.
0: Ẹmọ kale.
1: Ẹkú ètò.
0: Ọlọ́run ní ń bá wa tó.
1: Ọlọ́run wọn fún yín sí.
0: Amina.
1: Adéọlá láti mú fún yín.
0: Ẹ ṣe àdúpẹ́.
1: Ìtàfẹ́ sọ yìí lágbára. Àwọn òtí ìdàyẹ gbé àbọ̀ bẹ́ẹ̀ ṣe sọ yìí. Ìdàwó ọ̀fà
0: ti kan. Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Adúpẹ́. Àbí ọlọ́run ṣe o. Ẹ kalẹ́ o.
2: Hello.
0: Ẹ mọ̀ kalẹ́.
2: Ẹ kalẹ́.
0: Wo kí ló kọ yín bolẹ̀ tí ń pè o. O ti rí. Hello.
2: Ẹ mọ̀ kalẹ́.
0: Ẹ kalẹ́ bàbá mi kí ló kọ yín bolẹ̀ tí ń pè o.
2: Ẹ kú ìṣòro àmọ́ tán.
0: Ọlọ́run ní mọ̀ ń bá wa tó.
2: Oyè tó dé olúyẹlé ló máa ń pè láti lè ṣe wo lónìí.
0: Ee ẹ ṣe adúpẹ́ bàbá.
2: Ṣé ẹ rí gbogbo bẹ́ẹ̀ ṣe sọ yẹn? Mo ṣe rí náà nù torí àwọn akéré ńgbà náà sì máa ṣe lọ sí bá ṣe lọ máa ń wo eré wọn.
0: Bẹ́ẹ̀ ni.
2: Káàlù ọ̀pẹ́jọ sílé ó lé ńgbà náà. Bẹ́ẹ̀ ni.
0: Mo ṣe rí ńgbà náà nù.
2: Àwọn eré yẹn sì ni èèyàn ọmọ dígì ni.
0: Bẹ́ẹ̀ ni.
2: Àwọn
0: alájà ajíferúkẹ́ ládẹ́rọ̀gbà ibẹ̀ láti wo tẹlifíṣàn.
2: Ṣá.
0: Àwọn alájà ajíferúkẹ́ ládẹ́rọ̀gbà ibẹ̀ láti wo tẹlifíṣàn.
2: Ní pia ẹni tó ń bẹ ní pia àǹtí ní yọrin ibẹ̀ lè mi gbé. Láàlọ́ ọmọ yọjú lórí ojú fèrèsé.
0: Bẹ́ẹ̀ni.
2: Ṣé wá rí nǹkan kan tí mo fẹ́ kí ẹ kíyèsí lórí ọ̀rọ̀ mọ̀rẹ̀ mi?
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹ wọ́n tẹ́ kó yé wa pé ìsọwọ́ pé orúkọ yẹn bẹ́ẹ̀ kọ́. Nítorí bá ṣe fi kọrin làwọn èèyàn ṣe ń pè ní mọ̀rẹ̀ mi.
0: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ní ọmọ rẹ̀ mí gẹ́gẹ́ ni.
0: Ẹbẹ́
2: ní. Ṣé ìṣẹ́ ni pé ìyẹn tó túmọ̀ sí ọmọ wù mí.
0: Bẹ́ẹ̀ ni.
2: Bí ìgbà tí wọ́n bá pe ọba Adésọjí Adérèmí náà tí wọ́n ń pè ní Adérèmí. Wọ́n ní Adérèmí yẹn túmọ̀ sí pé Adé wù mí. Bí ìwà ọmọ bó ṣe jẹ́ òótọ́ sí ẹ̀yìn náà ẹ̀sì lè bá wa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn.
0: Àwọn náà ń gbọ́ báyìí wọ́n.
2: Ẹ bá wa lọ́rí ọ̀wẹ́ yìí ní
0: bá àmọ̀ àmọ́ ọdún tẹlifíṣàn wò ń gbà náà lọ́hùn ni ilé bàbá lọ́rọ̀ ìṣògo jèmi lóòpọ̀ lábìrán àmọ́ ọdún tẹlifíṣàn bẹ́ẹ̀ ńjọ́ náà lọ́hùn. Hello ẹ kalẹ́ o.
3: Ẹ kalẹ́ sá o.
0: Wo kí ló kọ yín bolẹ̀ tí ń pè.
3: Mo ń sọ̀rọ̀ láti olódó.
0: Ẹ ṣe
3: ìṣèjọ ìtọ̀mọ́ láti olódó.
0: Ẹ ṣe àdúpẹ́. Ẹ mọ̀ wọ́n dáadáa.
3: Mo jẹ́ kan nínú àwọn ọmọọṣẹ́ dúró láti pọ̀. Bẹ́ẹ̀ni, a wà níbodè, mo gbé ọ̀dọ̀ wọn níbodè dáadáa.
0: Bodè wà sinmi là ń pè bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ni, kájọ́ ń travel káàkiri. Kájọ́ ń travel káàkiri. Kódà níbi tí màmá wà ń sìn.
0: Màmá
3: wà ní pásọ̀ ń sìn.
0: Bẹ́ẹ̀ni, bodè wà sinmi là ń pè
3: bẹ́ẹ̀. Ẹ bá sọ pé Adé nìkẹ́ wá sí mọ mi. Nǹkan ní àwọn ọmọ wọn ni mí. Tó ẹ ṣe gan, gbogbo nǹkan tẹ́ ẹ sọ òótọ́ ọ̀rọ̀ ni o. Kódà orí yẹn. Mo sì ó sì wà lẹ́mìí mi tí mo máa ń kọ́ tí n bá tó bá kù mí báyìí gbogbo orin yẹn ni mo máa ń kọ pátápátá.
0: Ẹ ṣe àdúpẹ́
3: o.
0: Ẹ ṣe. Hello.
4: Hello.
0: Ẹ mọ̀ kalẹ̀.
4: Ọ̀rẹ́ mi fẹ́ àwọn èdè láti ìbòdì Ìbàdàn.
0: Ẹ à ń gbọ́ yìí.
4: Mo fẹ́ ya mọ́rẹ́mọ́rẹ́ àdúgbò kan wà ní ọ̀dọ̀ wa wọ́n sọ ní mọ́rẹ́ ní bọ́sọ̀ níbodè lọ́nà Màlẹ́kẹ́. Wọ́n á rẹ́dọ̀ lọ́wọ́ ìyá wa lórí àwọn òtọ́jú àwọn àdúgbò ládé pọ̀jọ eré wọ́n pọ̀ ládùúgbò wa yẹn. Wọ́n á rẹ́dọ̀ kí ló dábi sọ àdúgbò rẹ ní mọ́rẹ́ ní bọ́sọ̀.
0: Ìjọ náà lọ ilé ìtajà kan ń bẹ tó jẹ́ tolóògùn tí wọ́n fi sọrúkọ rẹ̀ ìjọ náà lọ́hùn bó ṣe jẹ́ nù. Torí èmi náà gbádùúgbò yẹn dáadáa. Ẹ ṣe. Hello.
5: Hello.
0: Ẹ mọ̀ kalẹ̀.
5: Ẹ kalẹ̀
0: o. Òwò kí ló kọ yín bolẹ̀ tí ń pè o.
5: Ẹ mi mọ bàbá mi tí
0: wà. Ojú òkú wọn tọ́ o. Bẹ́ẹ̀ bá rí wa tó pé inú mi ó dùn. Ojú òkú wọn.
6: Hello.
0: Ẹ mọ̀ kalẹ̀.
6: Ẹ kalẹ̀
0: sà. Òwò kí ló kọ yín bolẹ̀ tí ń pè o.
6: Ẹ kú sẹ́.
0: Ọlọ́run ní mọ̀ ń bá wa ṣe.
6: Ọpẹ́lẹ̀ ìrùn ni látọ̀. Ọpẹ́lẹ̀ ìrùn
0: ni látọ̀. Ìyẹn mi dáadáa. Gbogbo ilé gbọ́ o.
6: Kó gbogbo ọ̀rọ̀ tẹ ṣàwó mọ́ kankan parí. Akànde bá orúkọ wọn náà ni.
0: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
6: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ilé àtọ̀ náà wò ní bàjẹ́ o.
0: Àṣẹ àṣẹ.
6: Lọ́wọ́n wá pẹ̀lú ẹ̀yin náà o.
0: Àmì Ọlọ́run.
6: Ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí.
0: Àṣẹ àṣẹ. Ẹ kalẹ́ o. Hello.
7: Kalẹ́
0: o. O kí ló kọ yín?
7: Orúkọ tèmi ni ọmọwé Titus Ale.
0: Dókítà ẹ̀pẹ̀lẹ́sà. Ojere.
8: Ah, e ku ti opolo o.
0: E se adupe baba.
8: E jo na ni bi ana yi. Bi e se so gele be lo se yi. O jo lo ategun fe.
0: Ben. Arasa?
8: Arasa ile mi ti.
0: Ben.
8: Don kaluku elumi se ni n gba ori e mu e
0: don
8: kaluku lo mo mo e to wole
0: agbo so gbadu
8: ni ile o wa manjo keji ni a so wi pe olore ti lo
0: beeni beeni beeni e se adupe doctor eh pelu pe baba doctor Titus Ali ti won je otun amuludo ti oluyolu ile ibadan o na la fi mo se ko dine etu lale yi lori etu yin aragba ni Efe kwa wale yetu, ekwe asojo kwa yi 080-561-44066 Tito adijo mejo ni, ta mwa koto eto yi ni Aragba ni wa seti kwa yi Mi ama yi onre yi lulfe yi nani yo Ba mwoto, adimola adejuma Londa kwa yi kwe

0: ṣẹjẹ nìkan lọ o. Ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn. Olóyè ewé ń jẹ́ adégoróyè. Igi àdùn bí agbẹ́fẹ́gorí ìtẹ́. Ọmọ dídá wa màá gún màá tẹ̀. Oníṣu ló níyàn. Kéèyàn ọmọ ṣẹ̀ṣẹ̀ ni kọ́ máa jẹun bí ẹ̀lírí. Ọjà tẹ́gbà rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà. Ó ṣòwò pé ìyàwó òré rẹ̀ ń bẹ̀. Ìgbìyànjú rẹ ni ètò. Wá mọ rú orí tó gbé wáyé. Má bà lọ́dọ̀ ewé ń jí àdùn bí. Ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn. Ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn. Láti òjí ẹlẹ́ni ẹgbun ọ̀kadà bàbá àṣàlẹ̀. Ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀. Ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé ń jí àdùn bí bẹ̀. Tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141. Olóyè ewé ń jí àdùn bí. Ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn ketekete. Ìkànnì dájú tú ẹfẹ̀ ń doṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dájú tú ẹfẹ̀ 94.9. Ìkànnì adẹ́rin kò sónú. Òkè téńté premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbá. Ayé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ̀ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́.

olúwàgbà ọ̀pẹ́ wa. Alanilọ́nà Asínà fún ni abániṣẹ́ṣe yọrí alágbàwí ẹ̀dá. Olúwàgbà ọ̀pẹ́ wa. Ọ̀sẹ̀ yìí máa dùn. Àdàrà wọlé wa máa múre wa. Gbogbo wàhálà tá a ti ṣe kọjá èmi wọn máa ṣe èrè ẹ̀ fún ọlọ́sẹ̀. Olúwàgbà ọ̀pẹ́ wa. Gbogbo ẹni tó dààmú lọ́sẹ̀ tó kọjá. Ẹ̀mí àwọn olú ìlẹ́kìn sọ fọ́ wípé ìdààmú yóò ní bá wọ̀ ọ̀sẹ̀. Ìdààmú ayé tí ni mo fi. Má gbàgbé bí omi ẹ síbẹ̀ omi tó máa fi wẹ̀ lónìí. Jẹ́ kí ọ̀pọ̀ nínú ẹ̀ ọlọ́gbọ́ kó wá tó bá ní àmì tí ọ̀ kó fi. Tó bá ní owó tí mo máa ní kẹ́ fi ṣe kó bí owó yẹn sínú ẹ̀. Mo sọ fẹ́ pé táwa ti ń parí àgbà máa yọ owó yẹn kó pẹ́pẹ́pẹ́ kó tó bẹ̀. Wà á tún lórí dọ́kẹ̀dù wa máa lò débi. Tí wàá lò débi kan wà á wá mú owó yẹn wà á dà pọ̀ mọ́ owó ọjà ẹ̀. Wà á ní kágbà náà ní bẹ́ẹ̀ ìyàwó ló ti sọ fẹ́ gbà tán. So má jẹun sẹ̀ máa sọ pé kó gbómi síbi rẹ́ dùn mọ́. Gbogbo àwọn tó ní dọ́kúmẹ́ntì kó gbé sí àwọn apẹ́rẹ́ olúwa ní gbogbo ẹni tó fẹ́ gba ìwé ìrìnà ní sàmú pé bẹ́ẹ̀ ìjáde lọ sí lọ́sẹ̀ yìí tó máa bọ̀ sí bóló máa bọ̀ sí gbogbo ẹni ń gbọ́ mi tó fẹ́ gba ìwé ìgbélu ẹ̀wọ́ tí mo fẹ́ dọ́mọ nílùú lọ àṣẹ máa ṣiṣẹ́ fún mi ó máa bọ̀ sí mágbàgbé iyọ̀ tí mo ní omi ó wà very very important dá sínú omi yẹn mágbàgbé owó tí mo ní kò fi sí mi lágbára ọba tó ní ayé àjọ a máa rajé jọ lọ́sẹ̀ a máa rówó lọ́sẹ̀ a máa rí owó lọ́sẹ̀ a máa rówó lọ́sẹ̀ ọ̀nà máa là fún alọ́sẹ̀ gbogbo tó le tó le tó le tẹ́lẹ̀ ó ní májàmú dẹ̀ bá mi sọ ọ̀sẹ̀ ọ̀nà àbáyọ̀ lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ ìrànlọ́wọ́ ọ̀sẹ̀ ìtùlójú ọ̀sẹ̀ ìgbédìde ọ̀sẹ̀ ògo tuntun lórúkọ jésù ọ̀sẹ̀ máa dára fún wa ọkùnrin kan ó dá ilé iṣẹ́ tiẹ̀ ní manufacturing company yìí kan wá fẹ́ máa dojúrú ó ní májàmú ní àwọn ìgbésẹ̀ tiẹ̀ kó gbé lóògbé ó yẹ kí a ṣe máa níwò ni ó yẹ kó ti mọ̀ gbésẹ̀ tó máa gbé ilé iṣẹ́ yóò gbọ́dọ̀ closer ẹjọ́ ìgbọ̀dúà gbogbo agbára tó kóra jọ gbogbo ipa tó kóra jọ gbogbo ẹ̀mí tó kóra jọ tó lò wó ba iṣẹ́ wa jẹ́ lórúkọ jésù ẹ̀mí máa tẹ̀rí ẹ̀ bá agbára yẹn ṣòfò àrùn ṣiṣẹ́ fún wa ìdédé ẹ̀dá in the name of Jesus gbogbo bí tó bá ti ń gbọ́ mi pátápátá orúkọ mi ni wòlíì kai o ajílórí síléṣẹ́ àṣẹ christ artillery crusaders cac asamata sí tọ́lọ́ bá gbé bùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí oríwo lọ́nà tó gé tẹ̀gbẹ́ dání ìlú àgbà gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù lọ máa ń ṣíwùdó agbára ẹ̀ ló máa ń sọ pọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lífti ojoojúmọ́ kan náà wá wòlíì wòlíì ní ọjọ́ tí wọ́n máa ń lọ àkànṣe àdúrà kan wà every on the ten ibi tá a ti máa ṣíwùdó agbára aago mẹ́wàá àṣálẹ́ náà máa ń ṣe program ó ní bákúbádá lẹ́ka ayọ̀ ń bọ̀ lówùrọ̀ àwọn èèyàn wá gbòbùdó yẹn lóru wá sọ kẹlẹ̀ àkàṣì àdúrà ní gbogbo ọjọ́ friday ní olùwò lọ́nà tó gbèsè gbẹ́dẹ́ aago bíi mẹ́jọ làwọn èèyàn ti máa ń dé ayọ̀dọ́ yálọ ojúbọ ọba àwọn ọba tí ń bá wá ṣe à ń sọ ńṣẹ à ń gbà ó gbà ẹ kì í ṣe pàṣẹ agbára wa à ń ọba àwọn ọba ló fọlọ àdúrà wà á kàn ju ọwọ́ rẹ sókè wà á já kí ògo fọba àwọn ọba ọlọ́run tó lògo ogo ẹ̀yìn ò lè fi pẹ̀lú ẹnikẹ́ni wà á kí ògo tó bá ìdúrè olùṣọ́ àgùntàn àti àgùntàn always mágùntàn òbá bá lùṣọ́ àgùntàn òbá lágùntàn yóò wà àgùntàn kì í ṣe wòlíì wòlíì iṣẹ́ ní sálọ ń bá ń gbogbo ògbà wọn ń dúró ti wòlíì ń gbogbo ògbà pásítọ̀ ní ń dúró ti kì í ṣe iṣẹ́ wòlíì wòlíì ló ní ọjọ́ ẹ̀sìn èèyàn àbí ọjọ́ ìdààmú èèyàn ní ń béèrè wòlíì sọ bí wàá yìí tó tẹ́lẹ̀ ẹun tí òbá yí ọ̀pọ̀lọpọ̀ máa láyé wọn no ilé ayé ti bàjẹ́ iṣẹ́ ìsìn ti bàjẹ́ ó lè ó ti dàgbò bẹ́ẹ̀ fìfì rú fún wa so everybody now ibi tó bá ti ń gbọ́ prophet doctor kinní kan tó wá wò pé òun ló ṣe sunday service fún ọ ẹjọ ṣe morning devotion ẹjọ ṣe sunday school ẹjọ bọ́ ẹjọ ṣe service ẹjọ bọ́ evening program ó tún di àárọ̀ monday ẹjọ bọ́ ṣe àkànṣe àdúrà kan lọ́jọ́ monday láàárọ̀ youth program ní ẹ̀sẹ̀gùn ìrọ́lọ́wọ́ and then sort a prophet you can be a prophet and at the same time be a pastor ọjọ́ ìpọ́njú ni wòlíì wà fún tó bá ti ẹni bá ti wà ní sọ̀rọ̀ àwọn náà ń pè ní ọmọ àwọn wòlíì ọmọ àwọn wòlíì ẹ̀sìn táwọn.

0: sọ̀nkán tó bá rí fún ọ kí ẹni kọ́ máa sọ pé bẹ́ẹ̀ níbẹ̀ tí nìyẹn náà ni àǹkan tí mo bá wá náà lẹ ń sọ yẹn àìṣòro tí mo ní náà lẹ ń sọ yẹn òun ní ọ̀sẹ̀ gbọ́dọ̀ bí ẹ kó wá sọ pé ìta ayé rẹ tán ó wá bọ́dọ̀ kú ni ẹ̀hẹ́n nǹkan tó kàn lélẹ̀ no a máa ń bí wòlíì ni wòlíì lẹni tá a bí for the purpose fún ìtọ́ni wòlíì ni ìmọ́lẹ̀ olóbi jẹ́ pé ìka tó ń lò fún ẹ̀rí ìka tó ń point mo sọ nípa faithful ministry tẹ́lẹ̀ inú we have apostolic ministry àwọn apostolic ministry yẹn ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ń fẹ́ pastor ní díẹ̀ díẹ̀ nítorí ibi tó bá ti pastor wọ́n sì délé díẹ̀ wòlíì kò ń ṣe pé wòlíì ò kì í ṣe pastor we have the evangelist we have the teachers we have the pastors àmọ́ wòlíì ló dá yàtọ̀ ìka tẹ̀ dá yàtọ̀ ó lè dá dúró báyìí ẹ wọ lẹ́tílẹ̀ nínú yìí irọ́ òun nìkan lè dá dúró he is a minister on his own for edification of the body of Christ láyìn láti rẹ níbi tó bá ti dójú ẹ wọn wá béèrè pé àwọn wòlíì dà wọn mọ̀ pé bíbélì sọ wípé níbi tí ó bá ti sìn àwọn wòlíì ó ní àwọn èèyàn mi ṣe gbé so we should not make mistake people are still making mistake ọdún mo sọ pé mo nígbà tí mo dé láti náà ti sílẹ̀ yorùbá ni mo ṣẹ̀rí wípé gbogbo ẹni bá ti dá church kalẹ̀ wòlíì náà ni no no let that kì í ṣe gbogbo ẹni tó bá dá church kalẹ̀ ni wòlíì wòlíì lè dá church kalẹ̀ ṣùgbọ́n kò lè pastor church a typical wòlíì bíbélì sọ pé lórí wọn gangan àti àpọ́sù ni lórí àpọ́sù àti wòlíì la gbé ìjọ kalẹ̀ ni so that is just it àmọ́ mo bá da kalẹ̀ pastor ni ó pastor that is why gbogbo wọn tó bá ní pastor tó o gbọ́ràn sí pastor rẹ lẹ́nu o gbọ́ràn sọ́lọ́ lẹ́nu ni but you don't listen to your pastor and you don't listen to the teacher of the world àwọn tó kọ́ yín láti kọ́ yín ní ọ̀rọ̀ ọlọ́run táàbà ẹ ti ṣe lòdì sí ọlọ́run your pastor is very essential and important àwọn náà pè ní olùṣọ́ àgùntàn jésù ní pastor pé ta ni nínú yín tí àgùntàn ẹ̀kan yóò sọ yìí tí ò ní ṣe nínú ọgọ́run tí ò ní fi 99 tó kù sílẹ̀ láti wá ìpín yẹn ọlọ́run gbọ́ wòlíì ò ní wá ẹ orúkọ mi ni wòlíì ajílórí àtàmátàsí ẹ lọ béèrè ilé ta ni mò ń lọ táàmù wá kiri tó bá dójú ẹ̀wọ̀ ló wà wòlíì wa tí wòlíì ni kó wá fiwa ọkàn ọlọ́run pé kí ni ìgbésẹ̀ tó máa gbé kí ni ìrìn tó máa rìn nígbà tó ní pé wọ́n bẹ̀rẹ̀ sí wá kẹ́tẹ́kẹ́tẹ́ nínú ìwé tí wọ́n pè ní first Samuel chapter 9 ibẹ̀ ni ó ti dé ìkórìtà kan kí saul tó bẹ̀rẹ̀ sí wá àgùntàn bàbá ẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá ẹ̀ kiri wọ́n wá kiri wá kiri wá kiri wọn rí nígbà tó dé bá 6 ó ní oṣù pé kí yè sí ènìyàn ọlọ́run kan wà ní ìlú yìí ó sì ṣe ọkùnrin ọlọ́lá gbogbo èyí tó bá sì wí ní iṣẹ́ wá kí á sì lọ ibẹ̀ bóyá yóò fi ọ̀nà tí a ó gbà hàn wá ẹbí wòlíì ọlọ́run ọlọ́lá ni wọ́n ìdí rèé tí mo bá lójú ẹ̀ lẹ́wà wọn wá ẹni wòlíì tó bá dẹ̀ fi ẹ̀ síbi ọwọ́ kò ní tẹ́ tó o bá ti jẹ̀jẹ̀kújẹ bẹ́ẹ̀ ni mo sọ fúnta tó o jẹ̀jẹ̀kújẹ òsun tó níyìí kó lọ ra báyìí lọ ra nǹkan báyìí kan báyìí kó o mu wá lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí kó o mu wá tàbí lọ ṣe kó sọ fẹ́ pé lọ gbé gbèsè ọ̀bẹ bá dẹ̀ gbé very good àdúrà gbà yẹn dáǹfẹ́ òlè lẹ́yìn tó wá sọ́dọ̀ mi wòlíì àdúrà yàtọ̀ mọ́tàṣe tó mi wá sọ pé o ṣàǹdí oyè báyìí lọ mu wá o oyè báyìí ni màá gbà lọ́wọ́ rẹ o possible kì í ṣe pé torí mo ní tó tó tàbí mo ṣe aláìní kò í ṣe pé tó kì í dẹ̀ pé mo ṣe àìní ṣùgbọ́n à ń sà láti tẹ̀lé ohun tí bíbélì sọ ẹnì kan dẹ̀ gbọ́ mi ó wà nínú ìṣòro kan ẹ̀mí wọn máa dá sọ̀rọ̀ rẹ ẹ̀mí wọn máa dá sọ̀rọ̀ wa ẹ̀mí wọn máa dá sọ̀rọ̀ wa ìdààmú ayé tí ni mo dúró the truth of the matter tí mo fẹ́ tí mo bolí ìdìmú lẹ́mi ni pé wòlíì kì í ṣe ẹni tán wá lọ lójoojúmọ́ nígbà tó bá dé bẹ́ẹ̀ ẹgbẹ́ sọ̀tọ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹgbẹ́ káwá wòlíì kẹgbà ni nígbà tó sọ bẹ́ẹ̀ sọ́ọ̀lù ni sọ́ọ̀lù wá pèdè kan ó ní sọ́ọ̀lù sì wí pé bí ọ̀bà bá lọ kí ni àwọn òmù lọ fún ọkùnrin náà nítorí pé àkàrà tẹ́lẹ̀ àgọ́ wa kò sì sí ọ̀rẹ́ tí a mú tọ ènìyàn ọlọ́run ara ohun tí a ń ṣe tí àdúrà yóò fi gbà òun nìyẹn èmi wòlíì àdúrà àtàmọ́tà tó lórúkọ mi èmi ò sọ bọ́lọ́run ṣe rán mi aràn mi níṣẹ́ ní ìṣẹ́ ń ṣe wòlíì 20 àbí 40 years so tí mo bá wá ń sọ fún ẹ pé báyìí ọlọ́run ti gbà ẹni òótọ́ ni mo fẹ́ sọ fún yín kí ẹrù ohun tí màá jẹ ọlọ́run ti fún mi ìkọ́ fún yìí ní jẹjẹ inú mi lọ mo sọ fún ẹ̀kan lọ́jọ́ kan àwòlí lágbájá kan mọ́tò ẹ̀ tó ta sí ilé tó kọ́ tó 89 ó ṣe kinní kan ìṣòro tiẹ̀ nìyẹn tèmi ni pé mi ṣáà sì sínú ayé tó bá dẹ̀ dá eré ni mímọ sùn ló dẹ̀ jí don't compare me with anybody pẹ̀lú ohun tó ní ọlọ́run fún ni ọlọ́run ló fún ọlọ́run ló mọ bó ṣe ń pe oníkálukú gẹ́gẹ́ bí ó ṣe wù ní sà níbẹ̀ níbẹ̀ sí sọ̀rọ̀ kan ó ní fún àwọn kan ó fún ọní tálẹ́ǹtì mélòó ó ní ó fún ọní tálẹ́ǹtì márùn-ún na ó ní fún ẹlòmíì náà ó fún tálẹ́ǹtì méjì ó fẹ́ yàn kálẹ́ yọkan ẹlọ kan tó fẹ́ mi yìí òun náà ni mo múra sí gẹ́gẹ́gẹ́gẹ́ èmi ò rọrí mọ́lẹ̀ òun tó sọ ní mátù nìyẹn inú wo mátù tó ti sọ̀rọ̀ ìyẹn mátù chapter 25 ó ní ó wá bẹ̀rẹ̀ sí ká ó ló fún àwọn kan ní tálẹ́ǹtì márùn-ún ó fẹ́ nìkan nínú méjì ó fẹ́ nìkan ní ẹyọkan ẹ wá wò sáà ibi tẹ́lẹ̀ ọlọ́run ti bà mí tó bá kábẹ̀ dáadáa wàá rí pé ìgbẹ̀ ìgbẹ́ yín àtẹnifún lẹ́yọkan o àtẹnifún ní mẹ́rin méjì o àtẹnifún márùn-ún onímárùn-ún fi tẹ̀sí odi mẹ́wàá onímẹ́jì fi tẹ̀sí odi mẹ́rin ẹlẹ́yọkan tó lọ ọdún mọ́lẹ̀ lójú ìyàgbẹ́ tó tún lè pè ṣùgbọ́n onímẹ́jì yẹn fi tẹ̀sí odi mẹ́rin àtẹnilò mẹ́wàá àtẹni ló méjì èrè kan náà lọ́jọ́ba tó èmi ẹlẹ́yọkẹ náà mo ṣe jókòó sí ká má bàa àtúpadà dá mi lẹ́bi níjọba ọ̀run nítorí wípé ohunkóhun tó wù ká ṣe nílé ayé yìí ẹgbọ́n mi sà ọjọ́ kan ń bọ̀ tá à ní símọ́ ọjọ́ yẹn ló lẹ́rù ọjọ́ yẹn ló léwu ọjọ́ yẹn ló le gbogbo tá a bá ń ṣe nílé ayé yìí ẹ wo aṣọ tó wọ̀ sọ fún mi aṣọ tí ò ní gbó fihàn mí ẹ̀wù tí ò ní ya gbogbo ojú à ń lé gìrìgìrìgìrì ó máa tán ìwàwá gan máa tán bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn baba ńlá wa tó wà nínú bíbélì ìtàn wọn là ń kà tí àṣà ẹni tí ń wì àdúyìn ẹni tí ta bá ń ṣe ẹjẹ́ àpọ̀ ìtàn tó dáa sílẹ̀ òun ló máa rántí orúkọ mi ni wòlíì àdúyìn àtàwọn ẹ̀rí ìwà láàyè rẹ̀ ogun ò ní jà wá mọ́ so ipolo ti níbi wòlíì nígbà tí ṣòro bá dé ni ìwé second king ní sọkatìlì nígbà tó mú dé tí àwọn ọkọ mẹ́tẹ̀ẹ̀tọ̀ omi tó fẹ́ yà sí mọ́ tí wọ́n bá ti lójú ogun wọn ká wòlíì kó kẹ́tọ̀ lọ mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ wà á bẹ̀rẹ̀ nǹkan ó ní pé wòlíì kò béèrè pé ṣé ká lọ àbí a má lọ ìwé fọ́ọ̀fà mẹ́ta 30 dávidi ọba òjèdè lọ fẹ́ràn àwọn olórí pípé the lord has got to call divine instruction and divine direction pé báyìí ni ká ẹ ṣe rìn báyìí ni ká ẹ ṣe gbà ìbílọ̀ náà àbáyọ wà ó bẹ̀rẹ̀ ṣé kí n gbé jẹ́ gbọ́ta ṣé n ṣe ìtẹ̀síwájú kí n lé wọn ó ní bí bá dẹ̀ lé wọn ṣé màá bá wọn bí n bá bá wọn nǹkan tí mo torí bẹ́ẹ̀ lé wọn ṣé màá rí gbà pípù dán fi sí to dà ẹnìkan bá ń sọ láti lóyìnbó sí mò ń gba kọ́lẹ̀ lórí fó bẹ́ẹ̀ ó ní dádì ó ní náà ìtàsápù ní mọ́bìnrin mọ́ fòrí rọ o orí rẹ̀ máa rọ̀ tó ní mo bí ẹ́ ń béèrè ó fẹ́ fà jùlọ wòlé àjúlò èlè ní asọ́mọ́tẹ̀tẹ̀ yìí ní béèrè owó lọ́wọ́ ẹ̀ lóògùn ní mi ẹni bá retí àti gbowó ọwọ́ ẹ̀ ló máa lo lè búlì ó yà á ní sọ́rí sà mo ní kó ṣe ń sọ̀rọ̀ bí mo ṣe sọ mo ní bí èmi ló pèrè fún ẹ tó o ti gbégbé sẹ̀ tí ò yẹ kó gbé kó yẹ máa sọ tí ò yẹ kó sọ̀rọ̀ ó ń contest election nígbà yẹn ni ó wá lùsì mo níta ló ní ó contest election mo ní ìgbésẹ̀ tó yẹ ó gbé kò gbé kó tó lọ contest ọ̀pọ̀lọpọ̀ yìí lọ́n contest ẹ gbódò bọ̀ yàrá owó ló lọ́ ha onímọ̀jẹ̀mú sọ fún mi wípé báyìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìyọ̀lẹ́ ó kọ̀ọ̀kan kọ́ ṣe làdúrà bá gbà ó ti ná mílíọ̀nù sí àpò ẹ̀ bá tó fẹ́ kò tún bẹ́ẹ̀ ló forí lè lo ìgboro lọ jókòó sọ ló wá ṣe gidigidi ló ní ẹ kíní kẹkẹrẹ kan ó wá tún sáwálé ó tún bòdò ó tún ti kápadà báyìí ló wá ń tún pè mí pé náà gbogbo ẹ̀ ìgbà tó tún ti padà ìfẹ́ tún ti dàrú mo ní ó dàrú òun lọ ọgbọ́n orí rẹ ni wòlíì iṣẹ́ ni tó ní ìdí ní gbogbo ìgbà ṣùgbọ́n ó ní ìdí láti máa jẹ́ kí wòlíì mọ bó ṣe ń lọ tàbí kò sọ bó ṣe ń lọ fọ ẹnìkan gbọ́ gbogbo ibi tá a ti ṣiṣẹ́ tó ti dàrú tó ti bàjẹ́ tí ò yé wa mọ́ ọlọ́run ìṣẹ̀dá ò ó yá wá dá sí fún wa ẹ̀mí mọ́ máa dá sí fún wa in the name of Jesus. ẹlòmíì ohun tí ò tó nǹkan kan fi bá nǹkan jẹ́ ọlọ́run gbọ́ mo láìkì ìrìn àjò kan tí ọlọ́run jẹ́ tí ó ju jójú àkórí nígbà tí wọ́n tọ́ fẹ́ lọ jagun hàì ọ̀nà ẹ̀jọ̀ hàì wò àwọn táwọn máa parí ní ìtẹ́jú mélòó kan hàì bá jí ìṣẹ̀lú ọ̀nà bá darí dé ẹnìkan ti bí àìmọ́ wọnú yín àfi tẹ́ ẹ bá yọ kú òǹbẹ̀ yẹ mẹ́yìn ọ̀fin ò tẹ́ ẹ gbọ́ mi ẹlòmíì ò rọmọ bí ẹ má jẹ́ kí n tẹ̀yìn ọkọ tó fẹ́ kà á bí mo ń bẹ̀ tí ò ikú torí pé ọlọ́run ò ní kó lọ bẹ̀ bẹ́ẹ̀ nìkan obìnrin kan wà lọ́dọ̀ mi ní ọjọ́ tuesday ní abẹ́kúta mo wá ń sọ fún mo ní mo rí ìgbéyàwó níwájú ọ̀ṣun mi ò rí rẹ̀ ó ní kí ni a ó ṣe sí bí àsọ̀n fẹ́kẹ́tì sí a máa ń rí tí wòlíì máa ń rí nǹkan ṣe sí o bí àsọ̀n fẹ́kẹ́tì sí ó jẹ́ pé wòlíì ò ní rí nǹkan ṣe sí yóò kàn sọ fẹ́ pé rí báyìí ni ó ní gbogbo àwọn tí a ti pàṣẹ mímọ́ tọ́ àwọn là ń pè ní ọmọ ọlọ́run tá a bá ti pàṣẹ wọn darí àfikẹ́ mi mọ́ bàjẹ́ ẹ pé bí eléyìí ojú ẹ bàjẹ́ ó ń dádì ní o máa yọ tó bá jẹ́ pé a máa ṣe ètò àdúà a máa ṣe ìṣe àwọn àwọn ọmọ àgbẹ̀pẹ̀ tìlọ́sọ́dọ̀ wòlíì tó máa dógún owó tẹ̀ tìlọ́sí tó fẹ́ mílíọ̀nù ẹ̀ tìlọ́sọ́dọ̀ àfẹ́ tìlọ́sọ́dọ̀ babaláwo ṣé ìfẹ́ ọlọ́run wà bẹ̀ṣà ẹ̀yin ò mọ̀ pé ohun tí ọlọ́run ò bá lọ́wọ́ sí kò ní wọ̀ọ̀kì ó yẹ kẹ lọ find out dada nípa ọlọ́run mo sọ̀rọ̀ kọ́ lórí tẹlifíṣàn mo ní ọlọ́run kọ́ ló dá nàìjíríà o àwọn òyìnbó ló dá nàìjíríà ọlọ́run dá ilẹ̀ yorùbá ó dá ilẹ̀ ibo ó dá ilẹ̀ haúsá gbogbo tó ń dàrú lẹ́nìí torí pé kìí ṣe ọlọ́run ló dá nàìjíríà ni tó bá jẹ́ ọlọ́run ló dá nàìjíríà ó rọrùn láti pe ọlọ́run sí so gbogbo àwọn tó ń pariwo nísìnyí wọn béèrè kí ni ọlọ́run fẹ́ gan àti tí àwọn táwọn bá sọ̀rọ̀ àdé rẹ́dí tó lè sìn láti gbọ́ pé kí ni ọlọ́run fẹ́ ibi ni mo ti sọ àsọtẹ́lẹ̀ nígbà gbogbo ń sọ pé òbí yóò wọlé ẹ̀sìn àtìkù yóò wọlé tinubu ni yóò ní wọlé olúwa ní kí n sọ yẹn àti tí mi bá ṣe ní pẹ́ẹ́kì ọ̀dùn sẹ́ńbà 18 2022 December 18, 2022 ni mo so fun mo ni oluwa so fun bi pe obi lo ma ni ariwo LP 1 LP 40 LP 50 ariwo mo ni atiku mo fe ko wa be mo ni gbe oluwa so nte tinubu yo wole o amọ to ba wole tan e lo mura adua to ba wo ni da pe ko ni wole ko ni wole mo ni yo wole o kuku wole sugbon mo bere to adua to ni mura kini to ma gba ni iru adua wo ni o wa lori facebook o ma kan lori tatiko to ni call device so you want to go me there are some certain things so ba gba e ti o ni gba oruko mi ni wole adura ta mata je nko elu ti to awon to je pe o kan lo bi di sen ni so wa adua go wa correct ero sugbon e fe ma so woli elo mi ki mu wa elo lo ma to mi na ah e je woli to ba tu wa pete na ni ma wori to ba le di 300 si to ba di 2 million si to ba di 5 million si e gba ba kala bi dai to wa ba mi lori igbo to fe di mo ni ko ni wole gbogbo nǹkan tó dáa ìlú ní kán lọ wá sí ni tẹ́ṣẹ́ sí mo ní kò lè wọlé ọlọ́run ò kọ̀wé síbẹ̀ mi ṣùgbọ́n sọ́kùnrin kò lọ kọ̀ǹtẹ́ àtẹ́lẹ́tọ̀ mo ní tó bá lọ kọ̀ǹtẹ́ yóò wọlé àwọn tí mo sọ fúngbà yẹn tán wá sáṣọ rí jẹ́ alájàlú sí ìtòmí tọ́ ọ̀pọ̀lọpọ̀ ní irọ́ olóṣèlú kan wá mi wá bí ẹ̀fẹ́ gbòòtọ́ orúkọ mi wòlíà jíjọ àtọ́wọ́n ẹjẹ́ àgbàdúrà ẹ̀yọ kan ẹ̀yọ àdúrà kan ni olúwa jẹ́kọ̀rọ̀ rẹ̀ yé mi wọnú ọkàn mi àti ayé mi kó o ṣe olùdarí ayé mi fún mi ó yà fún mi mọ̀ ọlọ́run àti lẹ́rìí ìdílé àgbà ọlọ́run àtàmátàfẹ́ ọlọ́run tó ní àṣegbà ṣé olùdarí ayé mi wọ́n ṣe olùdarí ayé mi sí amọ̀nà mi ṣé olùdarí ayé mi sí amọ̀nà mi ṣe àtọ́nà mi má kàn jẹ́ kí n máa ṣe wàhálà lásán má kàn jẹ́ kí n máa ṣe wàhálà lásán má kàn jẹ́ kí n máa ṣe wàhálà lásán má kàn jẹ́ kí n máa ṣe wàhálà lásán olúwa ṣe amọ̀nà àti olùdarí fún mi jésù olúwa wa o tó síbẹ̀ wá gbàgbọ́ àkejì yìí òun làwọn ẹ̀rí ti máa ń pọ̀ ẹ wo bí wòlíì ló máa sọ pé prógráàmù báyìí ọjọ́ prógráàmù ni wòlíì ó lọ́jọ́ báyìí lórí wòlíì ó lọ rí wòlíì ó wá sí ní wòlíì ọmọ ń lọ ni àfi ọlọ́run tọ́lọ́ àfi eléyìí tọ́lọ́run bá ní kó dá tọ́ọ̀kì kalẹ̀ tọ́bọ́ wá ń wá pásọ̀ tọ́ọ̀ṣì ló mọ pásọ̀ rẹ orí ọ̀fẹ́ tó kàn máa dígbà ni pé bó bá dójú ẹ eléyìí tó gbèrè ó ṣẹ̀ máa tí ò wòlíì ìfẹ́ tó ń tó jókòó tó àti tó ọba fẹ́ẹ́ tó bá jọ ọmọ lẹ́sì ẹ̀ tó ń pè ní ọmọ àwọn wòlíì àdúgbò àlọ́ ọmọ lẹ́sì bẹ̀ wòlíì ló ní àwọn ọmọ wòlíì ìsìn báyìí ọ̀pọ̀lọpọ̀ tó jọ ọmọ wòlíì wọ́n ti lọ́ọ́ dúró tó ń dà pásọ̀ yàrá àti ọmọ wòlíì ó mọ̀ pé àríyàn òun ríran òun lálàá ìjìnlẹ̀ ṣé bóyá kó lọ dúró sọ́dà wòlíì ni kó lọ kún ẹ̀kọ́ kún ẹ̀kọ́ wòlíì ò ní sọ kó pé pé báyìí ló ṣe tradition ṣùgbọ́n yóò kọ ẹnu tó bá kù bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ níbo lè rọ́pọ̀ sí yá oh my god ibi tí mò ń bọ̀ sọ ni pé ìpè oníkálukú yà ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo èèyàn lọ múra tó bá tìjì di on the pen ọjọ́ kẹwàá nínú oṣù keje ẹ tún máa bọ̀ ìbàdàn ni kó wá olúwo lọ́nà tó gbé tiẹ̀ gbẹ̀dá wá tún ṣíbù bí agbára ẹlòmíì ò kì í mọ̀ wípé inú kan wà tó ń pè ní májẹ̀mú wòlíì lónìí májẹ̀mú lónìí èdìdí lónìí àṣẹ ọ̀rọ̀ àti ìtọ́ni ọjọ́ ìṣọ́run ni òru náà máa ṣíbẹ̀ ẹ mọ̀ fi ṣeré ẹ mọ̀ mú láwàdà ọjọ́ tí ó ń pè lọ́jọ́ wòlíì nìyẹn gbogbo ìlú oníkálukú ó ti wá wá ẹlòmíì àní kò síbi tó wò lérí àìmọye àgbà láìmọye tí ògùn àìmọye olóòkè àìmọye gbogbo ẹ good and fine ṣùgbọ́n ibi tọ́lọ́run ní tẹ̀mí wòlíì àdúrà àti àmàtà sí kí n ti máa gbàdúrà fún yín ní àtẹ̀ṣe àdúrà ẹ̀kan ló sùn ó sì dìrọ̀ bí ten lágbo ọba tó dá yàtọ̀ yàtọ̀ fáwọn prayer tá ń ṣe láti ibìkan débì kan mo gbàdúrà ogun níjà ìwọ àti mi mo kàn jẹ́ kó mo yàtọ̀ láàrin wòlíì àti pásọ àtàpọ̀ sí ni wà ń wọ́tẹ̀lẹ̀ lẹ́yìn ó ṣe yàyàyàyà no ọmọ wòlíì ní wọ́tẹ̀lẹ̀ wòlíì lẹ́yìn láti àwọn tó ń ṣe training wọn sì kọ́ yunifísàn pé o fẹ́ máa ṣe ìsìn under pásọ ló fi ń ṣèṣin pásọ ló máa ń ṣèṣin ọlọ́run lè ní ká fọ́sùn ìdájọ́ ti kalẹ̀ ó lè ní kí wòlíì ìdájọ́ ti kalẹ̀ ṣùgbọ́n àwọn olùsìn níbẹ̀ pásọ gbúdọ̀ wà níbẹ̀ òní jìyà mọ́ ṣé àgbàdo èèyàn ti máa ń sọ ẹ̀rí ìwọ náà máa lẹ́nu ẹgbẹ́ ìyàwó èèyàn orúkọ yí ẹ sọ̀rọ̀ sókè àdúgbò tẹ̀ tí wàá fi sọ́nà àti mẹ́ta lè ṣe fún.
1: Orúkọ mi ni Funmilayo, mo wá láti Bàkàkà rẹ̀. Ó ṣẹlẹ̀ wípé ní February ni mo wá sí Dubai. Ó tó di pé mo dé sí Dubai. Gbogbo àyà mi ni nǹkan tó ṣe mí gásà máa fi kì bí pé wọ́n di nǹkan sí ibẹ̀. Ọ̀lọ́kìnyì ibẹ̀ yẹn la sọ sí. So gbà tó wá di tẹ̀, wọ́n wá ní pé ká lọ sí ibùdó agbára. So gbà tí mo gbàdúrà yẹn tí mo ṣe ajó akọrin àṣẹ gbogbo ẹ̀. Gbà tí mo délé ọjọ́ kìíní ọjọ́ kejì ni ìrí nǹkan kan mọ́ sí náà.
0: Níwájú
1: ọba tó ní ìbùn àwọn ọmọ mi mọ̀ sí. iwájú ọba tó láyé àti ọrùn lọ́ndì tẹ́ẹ̀ ní
0: february
1: bẹ́ẹ̀
0: ogun tó ti ṣe òní bẹ́ẹ̀rẹ̀
1: ní
0: orí pé ó sọ ẹ̀rí òdodo fún àwọn ènìyàn ọlọ́run ayé rẹ̀ máa mú ẹ̀rí tuntun
1: ṣe
0: ní ọjọ́ mọ sọ́jáde gbogbo ẹni tí ò lẹ́rìí àmà lẹ́gbàá. In the mighty name of Jesus. Everybody love prepare upon the ten. Atuma gudu go agbara yen. Nito lohun ti ma mo mo sise. Ni se nipa ipa tabi agbara. Oni go se nipa ninu. Iwo Olorun awon mo guri. Alagba oba to la ye ati orun. Gbogbo eyan. Lo mura lola. On la Friday yi. Nkan ma sele. Oluwo lo nbo. Lona to gete gbeda. Ninu Ibadan. O ma ni agbara ju. Ti Oluwa ni ki sele lori lose yi. Ogun ti fi ni sese tan pe ni ogun asedana ati agan ogun aseri olorun ma ba wi gbogbo ogun to ba ta ti fi yan sese olorun ni ka ase to ko je olorun ma segun yan fun oni ni se ni tan lo nba lu dojumo tan joko si ki ya lore woli ba so pe e wa ni gba ba igba ni gangan ni ko wa igba tan je ni olorun fe sise ni yen e o be lo wa mẹ ní ọlọ́run bá wá ní kò ṣe bẹ́ẹ̀ ló ṣe ọlọ́run friday yìí nǹkan máa ṣẹlẹ̀ olúwo ló ń bọ̀ lọ́nà tó gètè gbẹ́dà nínú ìbàdàn ó máa ní agbára jù ẹjẹ́ lọ ṣe òní tẹ̀lé àṣẹ máa fi ọwọ́ gbàbí tó lu ẹ̀bá fún gbàbí tó lu ẹ̀bá a máa fọ orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan hábẹ́ ọlọ́run àtàmọ́ta sí omi sàn máa sàn gbàmí là máa là. Mo fẹ́ gbẹ̀rí tiẹ̀ báyìí. Mo fẹ́ gbẹ̀rí tiẹ̀ báyìí. Àmọ́ ti tó máa ń fún ẹ ní nọ́mbà tó fi máa sọ ẹ̀. Èmi yọ gbogbo ènìyàn. Onímọ̀jàmú sọ bẹ́ẹ̀. Ó fẹ́ ṣílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lẹ́nu. Ayálóore tí wọ́n bá pàdé rí ni. Ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni. Ayálóore ìyanu tó gbọjọ́ òye ènìyàn. Lọ́múra lẹ́nu. Gbogbo èèyàn. Olúwa sọ pé àwọn méje yẹn. Àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí ẹni. Olúwa ní ẹni méje àkọ́kọ́. Tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ẹ̀rú bọ̀ ránṣẹ́ lẹ́nu. Ó ìwé ìjọ alóore karùn-ún. Ó ní wàtí ẹ̀ńdẹ́lì bá dìgbà sí omi. Ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀. Àrùn kánù tó wù kó máa jẹ́ yóò dẹ̀kun ọ̀bẹ. Wọ́n ní tọ́ba ka méje wá tún méje ká. Ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ẹ̀rú bọ̀ ránṣẹ́. Olúwájú ṣùgbọ́n àwọn méjì àkọ́kọ́ yẹn má jẹ́ ìmúkan sí dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God ẹgbọ́n ilẹ̀kùn oore ṣíró. Ìdàní mọ̀ jíjẹ. Ẹ̀rẹ́ gbogbo èèyàn o ò tí ìkẹ́ ọ̀rẹ́ má jẹ́ mú èdìdí rẹ ránṣẹ́. Gbọ́ o lè ṣe láàárọ̀ yìí. O fẹ́ sọ̀dá mẹ́wàá o fẹ́ sọ̀rọ̀ ẹ̀rẹ́. Oh my God o tẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀. Ẹgbọ́n àti àwọn tó wá ẹgbẹ́ èèyàn méjì àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹ ní àkàrà nọ́mbà káwọ ẹni méjì àkọ́kọ́ náà àkàrà nọ́mbà tó fi ọ̀rọ̀ ẹ̀rú bọ̀ rẹ sí àtọ́rọ̀ ẹ̀rí bí àti májàmú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA ni ó yá 10-24-77-50-80 UBA bọ̀ lẹ́ẹ̀kan sí 10-24-77-50-80 Kẹ́sàtílẹ̀ yàtọ̀ máta ṣe ló máa bá pàdé bẹ̀. Ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára tó láti jí ọmọ ọlọ́run àtàwọn tó borúkọ mí náà gbọ́. Omi ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jẹ́ ṣe sọ nínú ìwé Jọ́hánù orí ọ̀kẹ́kẹ́ lá nìyẹn. Ẹgbọ́ oní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àábìdí ìrẹ́ múlẹ̀ ni. Àmọ́ báwo bá gba wòrí rẹ̀ gbọ́ wá dẹ̀ ṣe é. Ẹ wá wo òbí olùbádé sọ pé mo ṣoore kò gbèbí ó lọ́wọ́ kan ìka nínú ni. Ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun. Mo sọ́ bí wòlíì media yanu ko eyan meja koko yan ti gbogbo en to ma so re ru bole ni mo ni le ko le gbogbo en to ma so ma je mu to ma so re je to ma so re ma je mu so ka ti didi re yen iyanu ma se iga ni mo ti so
2: amen
0: wa kan number na le kan si UBA 10 24 77 5 0 80 80 oruko to ma ni be Christ Assembly Atamata se 10 24 77 5 0 80 80 akan number na ni e bo se nda si ba ona si
2: amen
0: ogun le si
2: amen
0: orona
2: amen
0: gbogbo eyan bi alawa gba wi se man se ni e ona ti la lo su yi o de ti la lo se yi everybody bo se gbo mi lo mura lola on la Friday yi nkan ma sele oluwo lo nbo lona to gete jeda ninu ibadan o ma ni agbara ju abe bridge wo ro nothing work oluwo wa ti rahun ta ti to nko oluwo oluwo oluwo oluwo egbe ta ti won pe yen sa je ki ta ju bi lati wo ro o je so oluwo joki bo ke so pe ni bi egbe nke ti oluwo nbe ko wa ni ko kada ma gbe bo ni atamata si en te ngo mi lona ikire en gbo mi lona gbogan gbogbo agbegbe yen oko to ba ti gbe yin en o ja yin so oluwo joki bo ke so ke legbe pharmacy
2: yen
0: ko ni atamata si lona
2: atamata
0: ani agbara o tete de ni o
2: ago
0: mejo ni ko ti de la ro bo ba ti de la ago mejo program bere oh my god ta ba ti pari program loju ese ni cancel bere be ba se de si ni atete de ni atete lo oluwo to wa lona to je te gbe la ni atamata si la ibe la o yen ti na ri bi wu ogo ni ja wa a ma bo lowo eyan pe number yi a ma ki to pe number to ma ti se eyan meje pere ni o meje ni o to ba kokko pe ma gba do afun ma so bi to gun re ti wa ikino won wa ni bi ogun yen ta lo wa ni di ati pe se ti yo ko ogun e meje akoko ni o a ma to ko gba number yi eje awon to te gba ka number ni bo ka number na le kan UBA ni o UBA UBA 10 24 77 5 0 80 80 Bandada o UBA ni o UBA 10 24 77 5 0 80 80 Oruko to ma ri nibe Christ Artillery Atamata se bo se da si ogun re se eyin kan te fe lo sori WhatsApp lati ba mi soro e fe join the ya group ni ha ma fi ni number ba ateyin meje akoko te ba ri ni pe ateyin te che fi ore support te akoko pe mi fi show fe na ki ni number na 070 70 35 2 3 33 14 14 17 mo lẹkun to 070 70 35 2 3 33 14 17 mo lẹkun to 070 70 35 2 3 33 14 17 iye nígbà ọkọ tó bá rí mi pé àtúwọ́ tó fẹ́ jọ ìwé àṣà gbogbo ìwé àṣà nọmba mi náà nìyẹn ẹ lágbọ́ ọba tó lè yàtọ̀ mi. O de le join me lori Facebook, YouTube tabi TikTok, Ajilore, Atamata se, Prayer Life, Ogun ni ja wa. Ah, ti ma ba gba tete de lona o, Oluwo lona to ge tegbe da Atamata se lo gbo. Ogbo to ba ru e loju, tete de e ma tu asire,
2: wa
0: de do ni.
2: Amen.
0: Jesu lo lu.
2: Amen.
3: Olorun Atamata se o, o se bebe.
4: Olorun Atamata se o, Atamata se o.

0: ẹni ẹlẹ́dùnmọ̀ rẹ̀ bá ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n mà bínú ẹnìkan kàn mọ́ bínú lásán wọ́n kàn bínú lásán ni ẹlẹ́ni tọ́lọ́run bá ti kẹ́ kẹnikẹ́ni ọmọ tùkádàrá ẹ̀ wò ni oni mo fi sọ wípé jin pọ tàbí ikó yingi ni òjò ń pòkè bí ikó yẹ̀gẹ̀rẹ̀ ni àmọ́ ta ọkọ̀ kò yingi gbẹ́ngbẹ́ng lòkè dúró síbẹ̀ tí ò ní yẹ̀gẹ̀rẹ̀ láéláé.
1: ìjà náà ọmọ ọkọ ẹ já o torí ká lówó lọ́wọ́ àbíjà náà bí kan.
0: aláyé wa ń béèrè pé kí ló dé wọn ọmọ pàdìtú elédùnmarè ní í ṣe ẹni rẹ ọlọ́run bá ti kẹ́kẹ́ ni kẹ́ni ọmọ tù kádàrẹ́ ẹ̀ wò.

0: ẹ jẹ́ ayé padà lápá báyìí ká wá lọ sórí dr sikiru ayinde barista
1: àbúrò láyé yàtùmí àbẹ̀bí ẹgbẹ́ òyìnbó aláṣọ
0: ẹ lẹ́mbẹ̀ẹ́ wọn ẹ kú ìkàlẹ̀ ẹ já gbapá bíi lọ

àwọn orin oníṣẹ̀lẹ̀ńkẹ́jọ yìí àti béèyàn ó ṣe mọ gbọ́ tí ò ní máa create àwọn imagination kan nínú orí ẹ̀ béèyàn bá tún wá jọ́mọ jayéjayé àwọn ayé kan ń bẹ tó jẹ́ pé àwọn ayé abẹ́ igi ni àwọn ayé abẹ́ igi tẹ́ mọ tayò àwọn eré ayò òsèré ni mọ wá pẹ̀lú àwọn èébú kọ̀ọ̀kan téèyàn ò ní bínú ayò sí bíjàre wọ́n á jẹ́ bàbá rẹ̀ lójókòó ń bí wọ́n nà àwọn eré ayò ṣé wọ́n sì mọ ṣerú àwọn eré oná wọ́n máa ń tayò tayò tayò lọ títí báyìí ọkọ ta mu kó pé o ẹni tó bá wá jọ́ta ní ọ̀dáhùn ọ̀tá ń jẹ́ yálà ìyá òkè ọ̀gbọ́dọ̀ dáhùn kò sì ní fọhùn lóòótọ́ nígbà owó ìyá bá ti ba òpè ìgbé ayò lẹ́ẹ̀tì mọ rí àwọn ọ̀rọ̀ kan tọ́jọ mọ́ọ̀tọ́ àwọn ọ̀rọ̀ tó ti fi pamọ́ láti bí ọdún mọ́dún ìdí ayò ni wọ́n ti bọ́ ta àwọn ọ̀rọ̀ ayò nínú àwọn nǹkan tí mo fẹ́ràn nípa ayò ò ní wípé lọ́pọ̀lọpọ̀ ọgbà gbogbo àwọn ọ̀rọ̀ tó bá jáde ń bẹ̀rù ìdí ayò náà lọ mọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ni o àṣà kan ń bẹ nínú àṣà àwọn ibo tí mo fẹ́ràn dáadáa wọ́n máa ń pe kinní yẹn ní njàkìrì àwọn tó bá jọ ọmọ ibo tó bá ń gbọ́ ní ìsìn wọ́n máa sọ pé yes yes na so bam bẹ́ẹ̀ ló ṣe rí wọ́n pe kinní yẹn ní njàkìrì yẹrí njàkìrì ń ó dàbí ìgbà téèyàn wà nídìí ayò náà ni tó yẹ pé àwọn ọ̀rọ̀ kan wà máa jáde ń bẹ̀ àmọ́ njàkìrì ń ó fẹsẹ̀ bíi mẹ́rin sí mẹ́fà ó fi ju eré èdè ayò lọ láwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nídìí njàkìrì àwọn ọ̀rọ̀ tó ní agbára ni àwọn kankan ń bẹ ní èdè gẹ̀ẹ́sì tí wọ́n máa ń pè ní sexual innuendo nínú njàkìrì wọn ti máa mú jáde díẹ̀díẹ̀ àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé ó lè ṣe nípa òṣèlú ó lè jẹ́ nípa kódà òótọ́ ọ̀rọ̀ a máa jáde nínú njàkìrì ńgbà míì àwọn ọ̀rọ̀ yẹ̀yẹ́ tó jẹ́ pé wọ́n kàn fòótọ́ wọ́n fi tì í bọ̀ yín lára ẹni tí ò bá lẹ́mìí kọ́ mọ́ bá wọn dá sírú nǹkan báwọn tó bá ti mọ̀ pé ó lẹ́mìí àbó onírú à ń kọ́rọ̀ sí àbó mọ ò lára à ń gbọ̀rọ̀ sí tó bá ti ya fẹ́ bẹ̀rẹ̀ njàkìrì ra jó sẹ́gbẹ̀ẹ́ kan mọ́ bá wọn dá sí àwọn tó bá jọ ọmọ ibo wọn ó ti mọ ọmọ nǹkan tí mò ń sọ ní ìsìn àmọ́ fẹ́ kọ́ náà ni gbogbo wa lè mọ̀ pé nǹkan kan bẹ tí wọ́n ń pè bẹ́ẹ̀ pàápàá jùlọ tọ́pọ̀lọpọ̀ yorùbá lè rò pé àwa nìkan la nírú nǹkan báyìí rárá o àwọn míì ni kódà tí wọ́n gan fẹ́ kẹnu ju bí yorùbá ṣe é ṣe tiẹ̀ lọ àpé nídìí ayò wọn bá ti mẹmu yó ń gbà mí àwọn mi bá ti mẹmu yó ń di ayò àwọn ọ̀rọ̀ oríṣiríṣi ni mọ bọ́ta àwọn ọ̀rọ̀ bíi eré tó yẹ pé ńgbà tí wọ́n bá tayò tán tẹ́mu bá ka tán téèyàn ti délé tán tó fẹ́ sùn yóò ti daṣọ borí tán yó wọ́n kàn rántí ọ̀rọ̀ orí pé ẹ wá o ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́ẹ̀kan ṣé kò yé mi o yóò wá kaṣọ̀ kúrò lórí yóò wá fún mi bọ́jú yóò wá wò pé

ìjọba Aguiyi Ìrọsì. Ìjọba Aguiyi Ìrọsì ṣe gbogbo ìgbìyànjú láti rí dájú wípé àwọn dá omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà tó ti ṣe bẹ́ẹ̀ tí ń dàrú tí ń ṣe lùgbùlùgbù. Wọ́n gbìyànjú títí wọn níwòye títí wọn ní o láti rí dájú wípé omi àlàáfíà ọ̀hún ó padà sílẹ̀ ẹ kò ṣe lùgbùlùgbù mọ́. Oríṣiríṣi ọ̀rọ̀ ìfilédè lórí wípé orílẹ̀-èdè Nàìjíríà ó lè padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Oríṣiríṣi ìgbìyànjú, oríṣiríṣi ìrìn àjò, consultations upon consultations, meeting upon meetings lórí pé orílẹ̀-èdè Nàìjíríà ó lè padà sí ohun tó wà tẹ́lẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé lójú àwọn èèyàn tí ń bẹ níta, ó fara jọ pé gbogbo nǹkan ti rọ̀. Ó fara jọ wípé ara orílẹ̀-èdè Nàìjíríà ti balẹ̀. Àmọ́ nínú àwọn barracks, nínú àwọn iléeṣẹ́ ológun, nínú àwọn àwùjọ wọn káàkiri, irúgbó bọ̀ láti bẹ̀. Nítorí inú àwọn kan ò dùn, ara àwọn kan ò yá gágá, orí àwọn kan ò wú wípé inú ìdìtẹ̀gbàjọba tó ṣẹlẹ̀ ní January 15 lọ́dún 1966. Ìdìtẹ̀gbàjọba ọ̀hún ó dé pẹ̀lú mímú ẹ̀mí àwọn tí wọ́n fẹ́ràn lọ, ẹ̀mí àwọn olólùfẹ́ wọn, ẹ̀mí àwọn tó jẹ́ wípé ẹ̀yà àtọ̀dọ́ wọn ni wọ́n wà jù. Nínú àwọn tí wọ́n kú, inú wọn àti sọ lọ́sẹ̀ tó lọ, Amadu Bello ń bẹ nínú àwọn tó jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ̀mí wọn ṣe bẹ́ẹ̀ ó bọ́rọ̀ yìí lọ. Nínú àwọn tí ẹ̀mí wọn tún bọ́rọ̀ ọ̀hún lọ, òun ni Festus Okuti Ebo. Nínú àwọn tó bọ́rọ̀ yìí lọ, òun ni Premier Western Region SL Samuel Ládòkè Akíntọ́lá. Nínú àwọn tí ó ba lọ, òun tún ni Saduna Sokoto Amadu Bello. Nínú àwọn tí ó bọ́rọ̀ yìí lọ, òun ni Colonel Kor Mohammed. Nínú àwọn tó bọ́rọ̀ yìí lọ ni Lieutenant Colonel James Palm. Nínú àwọn tó bọ́rọ̀ yìí lọ, wọ́n pọ̀ lọ rangbọn dìbáhùn. Kódà ìyàwó ẹni tó jẹ́ Premier Northern Region Hajia Hafusatu, òun náà bọ́rọ̀ yìí lọ nínú ibi yàrá wọn ibi tó ti ń gbìyànjú àti pé ní pọkọ mi inú ẹ̀ náà lòun náà bá lọ. Kódà arákùnrin kan tó jẹ́ bíi bodyguard tóun náà mú dà lọ́wọ́ láti fi tọ́jú ọ̀gá ẹ̀ Amadu Bello, òun náà bá lọ. Àwọn tí wọ́n wá jẹ́ Haúsá nínú àwọn tán jẹ́ sójà nígbà náà ló ń wò wípé ó ṣe jẹ́ wípé àwọn tí ẹ̀mí wọn bọ́ jù àwọn apá ọ̀dọ̀ wa ni wọ́n wà. Àwọn tí wọ́n sì dìtẹ̀gbàjọba ìtàn pọ̀ jù apá ọ̀dọ̀ àwọn kan náà ni wọ́n wà. Kí ló dé torí bẹ́ẹ̀ inú ń bí wọn? Wọ́n wá ti di pé wọ́n ti múra wọn lóní méjì, mẹ́ta, mẹ́rin.

àwọn barracks káàkiri ó ti di pé àwọn soldier kọ̀ọ̀kan ti ń wà restless. Ó ti ń di wípé ìbẹ̀rùbojo ti ń bẹ láàrin ara wọn yìí ó ti ń peléke sí ju ti tẹ́lẹ̀ lọ. Kò pẹ́ kò jìnà wọ́n bẹ̀rẹ̀ ètò lóníràbájì gan kí làwọn ètò ọ̀hún ná. Wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn ìpàdé bòńkẹ́lẹ́ àwọn kan ṣe ìpàdé bòńkẹ́lẹ́ lóru mọ́jú. Ó ti di pé ẹni bá gbẹ̀gbẹ́ rẹ kọjá àfi kó mọ́ fura sóńtọ̀ òun ni. Nínú àwọn ìpàdé yìí ni wọ́n ti sọ àwọn nǹkan tó jẹ́ dùn ọkàn fún wọn tí ń dùn wọ́n nínú. Bẹ́ẹ̀ ni wọ́n sì tún gbọ́rọ̀ lẹ̀ wípé ẹjẹ́ àjọ debate ọ̀rọ̀ yìí ẹjẹ́ àjọ yànnànà ẹjẹ́ àjọ sọ ìgbésẹ̀ wa yìí bó ni ká ṣe ṣe ná. Àwọn planning bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láàrin àwọn péréte kan ni wọ́n jọ ń sọ. Àmọ́ lákòókò tá à ń sọ yìí ọ̀rọ̀ ti di pé ó ti fẹjú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wọnú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣetán láti gbé ìgbésẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba ti ń bẹ ń bẹ̀ nígbà náà lọ́hùn lábẹ́ àgúyìn ìròsì wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kan gẹ́gẹ́ bí bó ṣe ṣàlàyé ẹ̀ngbà tá a ṣe bẹ̀rẹ̀ ní ìsìn. Àmọ́ ohun táwọn ò mọ̀ ni wípé nǹkan kan ń bẹ tí ń bọ̀ wá tí wọ́n ń pè ní counter coup. Ẹ tiẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ nípa counter coup torí bí wọ́n bá sọ̀rọ̀ nípa July tó ṣẹlẹ̀ ní July lórílẹ̀-èdè Nàìjíríà 1966 yìí kan náà. Ẹ ri wípé kò pẹ́ síra láàrin January sí July. Orúkọ tí wọ́n ń pè é dò ní olónìí òun ni counter coup ni. Léyìn tó túmọ̀ sí wípé coup kan ti kọ́kọ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n wá wò pé nítorí eléyìí tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká ṣe counter coup. Ẹ jẹ́ kí n lo football eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gẹ́gẹ́ bí example. Àwọn tíìmù méjì kan ni wọ́n ń bára wọn gbá bọ́ọ̀lù papọ̀ team A àti team B wọ́n jọ ń gbá bọ́ọ̀lù papọ̀ ni àmọ́ team A ti wá gbá bọ́ọ̀lù lọ sí ilé team B wọ́n ti fẹ́ lọ score goal ńbẹ̀ àbí ká sọ pé ó ti bà wọ́n lẹ́rù ó ti ṣe àwọn nǹkan kan fún wọn ńbẹ̀ ẹsẹ̀ bọ́ọ̀lù wá dé ẹsẹ̀ defender team B tí wọ́n gbá bọ́ọ̀lù lọ́dọ̀ ẹ̀hún wọ́n wá gbá counter attack láti lọ ṣe nǹkan tí wọ́n ṣe fáwọn padà ìyún ni counter coup bíi counter attack náà ni ẹ̀hún tẹ́ ẹ ṣe fún wa ń o àbí ẹ̀hún tẹ́ ẹ fẹ́ ṣe fún wa àwa náà ó ṣe tiwa padà fún yín òun ni counter coup tí wọ́n ń pè lọ́dún 1966 July.

kíro ń sì tó tajú kán ó ṣàkíyèsí pé èmi ni wọ́n wá mú o èmi gan ni wọ́n wá wá ilẹ̀ on the 29th of July tí ń ṣe bẹ́ẹ̀ tí ń mọ̀ yìí àwọn sójà wọnú compound yìí wọ́n wọ́ bìbà nínú àwọn tí wọ́n wọnú compound lọ́dún náà lọ́hùn mo dákọ̀ kan lọ́sẹ̀ tó lọ pé nínú àwọn tí wọ́n padà wá play important role nínú coup counter coup tí ó ṣẹlẹ̀ ní July 1966 pé yóò jẹ́ kan nínú wọn bó tilẹ̀ jẹ́ pé junior officer ni nígbà náà lọ́hùn talent tó ń kíló kọ́ńtọ̀ náà major theophilus danjuma lorúkọ arákùnrin ọ̀hún major theophilus danjuma lorúkọ arákùnrin ọ̀hún. Gẹ́gẹ́ bí àwọn tí ó jẹ́ oṣojú mi kòró wọ́n ṣe report ẹ̀ wọ́n ní ìjà tó ṣẹlẹ̀ lálẹ́ ẹjọ́ náà lọ́hùn ìjà tó ní agbára ni. It was described as a tense moment. À ń sọ̀rọ̀ ológun bológun jà ológun fẹ́ gbagbára lọ́wọ́ ológun níbí. Ẹ jẹ́ mú nǹkan kan wá. Nígbà tí àwọn tán fẹ́ gba ìjọba lọ́dún 1966 January, planning tó lọ sínú bí wọ́n ṣe fẹ́ gbàjọba hàn, ó jẹ́lẹ̀ tó fẹnu gidigidi ju planning tó lọ sínú ti July lọ. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Ẹ rí pé ní planning January ara àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe ni wípé wọ́n gbúdọ̀ kọ́ńkà ibi mẹ́rin kan wọ́n gbúdọ̀ kọ́ńkà enugu wọ́n gbúdọ̀ kọ́ńkà kaduna wọ́n gbúdọ̀ kọ́ńkà ìbàdàn bẹ́ẹ̀ ni wọ́n gbúdọ̀ kọ́ńkà lagos torí ìdí èyí operation lọ níbi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ as at the time àwọn sójà kan bẹ tó jẹ́ wípé wọ́n ń bẹ ní kaduna inú wọn ni kaduna ń zé ogun bẹ àtẹnìkan kí ló kọ rẹ̀ náà tó jẹ́ inú àwọn leaders nínú àwọn tí ń bẹ ní ìbàdàn ọ̀tọ̀ àwọn tí wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ wọ́n ṣe pínra wọn nu àwọn target tí wọ́n ní nígbà náà wọ́n pọ̀ gidigidi tó fi mọ́ àwọn tí wọ́n jólógun àtàwọn tí wọ́n ṣológun nígbà náà ni target wọn àwọn lákòókò yìí ọ̀rọ̀ dàbí ìgbà tó jẹ́ pé ó fẹ́ jólógun nìkan torí ìdí èyí láfikún planning yẹn yàtọ̀ síra wọn àti pé intention gẹ́gẹ́ bí ìtàn ṣe kọ́lẹ̀ o àtàwọn interviews tó ti padà jáde lórí January coup pẹ̀lú July counter coup intention àwọn tí wọ́n di tán dìtẹ̀ gbàjọba yìí intention wọ́n yàtọ̀ síra wọn òun ló jẹ́ kí àwọn coup méjèèjì yìí kó jẹ́ èyí tí ó yàtọ̀ síra wọn gédéńgbé bó tilẹ̀ jẹ́ pé kò sí ọmọ rẹ nínú ìbọn àti kú àkọ́kọ́ àti kú ẹ̀kejì kò sọmọ rẹ kankan irú oyún tí àwọn méjèèjì bí oyún ṣẹ́ oyún yà oyún payín keke oyún àbámọ̀ loyún táwọn méjèèjì padà bí o. Aguero sì gbìyànjú láti rí pé òun calm situation pé ọ̀rọ̀ tí ń lọ yìí ẹja wá bá ṣe calm ẹ àmọ́ ẹ̀pa ò bóró mọ̀ nǹkan ti bàjẹ́ ju bó ṣe yẹ lọ. Àwọn tí wọ́n jólógun tí wọ́n wọnú government house wá nígbà náà lọ́hùn wọn ò jólógun mọ́ lákòókò yẹn wọ́n jẹ́ rebel wọ́n wá láti wá pa láti parun ni wọn ò wá láti wá gbọ́ ọ́dà tí ọ́dà ò wọnú etí wọn mọ́. Nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn ni inú ń bí ọ̀pọ̀lọpọ̀ wọn ni ara wọn ò yá gágá wọ́n sì rí ohun táwọn ń ṣe yẹn gẹ́gẹ́ bí ohun tó tọ́ as a response sí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ní nǹkan bí oṣù mẹ́fà sẹ́yìn. Nínú kádijú kàlá súnkẹrẹ fàkẹrẹ ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ yìí wọ́n arrest Aguyi Ironsi. Aguyi Ironsi nìkan kọ́ ni wọ́n wá arrest o. Nínú àwọn tí wọ́n arrest nígbà náà lọ́hùn ni Lieutenant Colonel
Adekunle Fajuye. Adekunle Fajuye. Ona mo fe ranti le kan mo gba. Adekunle Fajuye. Oun lo si je military governor fun Western Region lakoko tan so yi. Lieutenant Colonel Adekunle Fajuye. So di lojo tan wi Adekunle Fajuye, oun lo gba eni to je head of state lalejo. Lo gba lalejo wi pe e ma bo wa. E ba ka soro yi lo ni tu binu bini. Adekunle Fajuye ni aburu osin be je soro nipa re. Bo la nlo gan na je soro npa re. O to ti sele seyin a soro npa re. Ejo awon ni won ro lowo tawon ologun egbe won tabi ka so pe junior officers gan lara won won de tesho tesho ti won de tija tija ti binu tenu won tu oro repete repete tan pa guru tan pa gungun gogun se nwo lotun be na ni ogbon wo lo si

àwọn sójà yìí gbé àwọn méjèèjì kúrò ní government house wọ́n wọ àwọn lọ́bì kan tó dúdú bí òru ohun tí ó wà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n fà àwọn méjèèjì débẹ̀ ohun tó lágbára ni ikú pa bírí abírí kú ikú pa bìrì abìrí rọ̀rùn kú pa kòkó omi àgbẹ̀ dànù kòwé èké kòwé ọ̀hún kọ̀ kò ha ikú pa gbé bí ẹni tí ọ̀ láró ikú pàlùkò bí ẹni tí ò lóṣùn

0: Hello, ẹ kalẹ o.
1: Ẹ kalẹ ta.
0: Ẹ pè wọlé torí ẹ pé ẹ fẹ́ pín ẹ̀bùn. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
1: Ẹ jọ mi ìdáṣètò, mo fẹ́ pè, mo fẹ́ ṣàlàyé kankan ni.
0: Ẹlẹ́ẹ̀kejì lálẹ́ yìí. Ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ gbéyẹ̀wò lálẹ́ yìí. A ṣàtẹ́rọ̀gọ̀dì ìyàwó ló dọ́kọ dúró dán lọ́ṣinṣin. Aṣàtẹ́rọ̀gọ̀dì ìyàwó ló dọ́kọ dúró dán lọ́ṣinṣin. Ẹgbọ́ kíni kílà tún palẹ̀ òwe iná. Ẹni tó bá gbà á. Ṣé kí n fún tọ̀hún 10,000? Aṣàtẹ́rọ̀gọ̀dì ìyàwó ló dọ́kọ.

ọjọ́ ti ṣe bẹ́ẹ̀ ń lọ. Aṣàtẹ́rọ̀gọ̀dì ìyàwó ló dúró ló dá ọkọ̀ dúró dọ lọ́ṣinṣin. Aṣàtẹ́rọ̀gọ̀dì ìyàwó ló dọ́kọ̀ dúró dọ lọ́ṣinṣin. Ẹ mọ̀ wípé kí ni wọ́n ń pè ẹ gbogbo ara mọ tí ń jẹ́ ìyàwó ìyàwó ọkọ ìyàwó náà nù. Kí wá ni wọ́n ń pè ní àtẹ́ ọbẹ̀ tí ò ní yọ̀ tí ò dùn lẹ́nu tọ́tẹ́ lẹ́nu. Òun ni wọ́n ń pè lọ́bẹ̀ àtẹ́. Ẹ o ìyàwó téèyàn bá wá fẹ́ tó jẹ́ wípé í mọ̀ ṣe àtẹ́ ni ọbẹ̀ rẹ̀ ò fi gbà kan dùn rí. Ọjọ́ kan wá dé ó wá padà rí ìyàwó mi ìfẹ́ ọkọ wa lọ fẹ́ ìyàwó mi. Ìyàwó mi tó wá fẹ́ òun ní ń ṣe ọbẹ̀ ọ̀ṣinṣin tó yẹ pé ọbẹ̀ tó dùn tó ń lé dé tó ní magí tó ní yọ̀ tí gbogbo òjúra wọn lọ tí gbogbo ọ̀bára wọn jà tí tọkọ gbé sẹ́nu tó ní oúnjẹ ló dùn yín. Yàtọ̀ sí wa ṣàtẹ́rọ̀gọ̀dì ìyàwó tí ṣàtẹ́rọ̀gọ̀dì ni ó wàá dá ọkọ rẹ̀ lóhùn pé ṣe bí àtẹ́rọ̀gọ̀dì yìí náà ló ti ń jẹ látọdún bọ́dún yìí kó o tó pàdé ìyàwó rẹ̀ ọlọ́ṣinṣin. Tàbí kára àta ó sọ fún wípé ìyàwó rẹ̀ ti ń ṣàtẹ́rọ̀gọ̀dì fún ọ látọdún bọ́dún òun mọ̀ ló gbẹ́mí rẹ̀ ró pẹ̀lú àtẹ́rọ̀gọ̀dì náà kọ́ lọ́ṣinṣin yìí ó tó dé. Aṣàtẹ́rọ̀gọ̀dì ìyàwó ló dọ́kọ dúró dọlọ́ṣinṣin ń dá ọkọ dúró tọlọ́ṣinṣin èdè. Bí ọ àwọn àtẹ́rọ̀gọ̀dì náà lọ jẹ tẹ́mí rẹ dúró tó ò tí kú tọlọ́hun fi dẹ́mí rẹ dúró dò ní. Òun ló dọ́kọ dúró ló dá ọkọ dúró da ọlọ́ṣinṣin. Torí ìdí èyí wọ́n máa ń fi òwe yìí wọ́n máa ń fi gbìyànjú àti sọ fẹ́ni tí ọba moore ọlọ́run. Mo fẹ́ mọ fi orí wórí fi nǹkan wé kan ó ti gbàgbé pé kinní yìí ni ti gbé ọ ga ni ti ń ṣe ọ láǹfààní kélé yìí tó ń lò yìí ó tó dé. Ọ̀rọ̀ dàbí ẹni tí ń lọ android tẹ́lẹ̀ tó wá switch sórí another phone tọ́tọ́ dáa ju eléyìí ti ń lò tẹ́lẹ̀ lọ ó wá kàn mélé tó ti ń lò tẹ́lẹ̀ android ó kàn jù síbì kan. Bá ti jù síbì kan kíníkan aṣàtẹ́rọ̀gọ̀dì lásán. Ẹni tí ó bá wà ń bẹ̀ nígbà tí aṣàtẹ́rọ̀gọ̀dì android ti ń lò tẹ́lẹ̀ ọ̀hún ti ń ran ayé ẹ̀ lọ́wọ́. Ó sọ pé oríyá ìyàwó kọ̀ ya lé. Ṣé kìí ṣe fóònù yìí kan náà kọ́ ni ti ń gbé ayé rẹ títí gbèrò owó tó fi ra fóònù tuntun yìí ṣé kìí ṣe fóònù eléyìí tó ń ju ìrànú iná lọ pawọ́ fún ọ. Aṣàtẹ́rọ̀gọ̀dì ìyàwó ló dọ́kọ dúró dọ lọ́ṣinṣin fóònù yìí náà ló pèsè bó ṣe ra tuntun tó ṣẹ̀ ń gbé gẹ̀gẹ́ lónìí yìí. Yóò bá sì tún fi dọ̀la tuntun ọwọ́ rẹ̀ náà yóò tún dá aṣàtẹ́rọ̀gọ̀dì mọ́ ọ lọ́wọ́ tó tún máa dúró dọ lọ́ṣinṣin mi aláìnítẹ́lọ́rùn èèyàn ni. Aṣàtẹ́rọ̀gọ̀dì ìyàwó ló dọ́kọ dúró.

0: kò sólókì tí bí ìjí mèrè láyé mi.
1: 32 FM 94.9.
2: Wo bí òòrùn ti yọ láti ìlàrè. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gágá. Sì kíyèsí òkè rere nì. Níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lòbá tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́. Bí kò ṣe ìkànnì ìfẹ̀yìn ẹ̀. 32 FM 94.9. Èmi ìrìkí oníbùdó ló sọ bẹ́ẹ̀.

0: orúkọ mi ni Idris láti ìlú gbé Airport Road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
1: Ah, bàbá abẹ tari.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Mo ti gbọ́ voice yẹ.
0: O ti ìgbà tí Ọlọ́run sorí bẹ́ta fún mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ikọ̀ ọmọ tán abílé wọn pé ìbejì ni. Nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kínníkan wá gbọ́n ọmọ yẹn, wọ́n gbé wọn pa sápamọ́ sájà táwọn ọmọ yẹn láfi kékeré tán fi kú. Wọ́n ní ìyá wa ṣe pé látọdún yẹn pé wọn ní bí ìbejì mọ́lé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́ orí òkè ògo, Ọlọ́run wá ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ìyá gbogbo wọn lẹ́nu, kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ kọ́mọ bọ̀ wálé. Mo ní mi kọ́mọ wálé o, pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sàbújá pé orí Ọlọ́run lálelẹ̀. Wọ́n sá ń ṣe ìwádìí lórí ọmọ yẹn, kódà ìfundò lánàá. Wọ́n sá ní ẹ kí n lọ sòlẹ̀kẹ̀ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí lókù, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sọ́sà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ló ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Àwọn èèyàn máa bíbẹ̀ ta lórí òkè.